0: ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mi ṣikiṣiki, ọ̀pá òjé balẹ̀ o mi worowo, ọjọ́ ni pẹ́ ìpàdé kì í jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkọ́ gbé ètò náà, bẹ̀lẹ̀ gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tí lẹ́kọ, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn àwúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, bẹ̀lẹ̀ gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn, bẹ̀lẹ̀ gbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó ń mi gbó kìjikìji, lóríṣiríṣi ni ìrírí ayé ẹni tó kàn ló mọ̀ ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa gbogbo yín la kí ẹ lẹ́ o ọmọ òdúdúwà

Pásítọ̀ kan wà ó fẹ́ lọ sí wàásù níbi ìsọjí ìta gbangba kan Lékòó National Stadium lónìkan ni wọ́n ti fẹ́ ṣe ìsọjí yẹn. Ìsọjí alẹ́ mọ́júmọ́ ni. Pásítọ̀ tí mò ń sọ yìí ẹni tí gbogbo èèyàn mọ̀ ní káàkiri àgbáyé ni o. Ibi tí wọ́n ti fẹ́ ṣe ìsọjí yìí ó ti kún fọ́fọ́ wọ́n ń dúró de pásítọ̀ yìí ó ní gbogbo.

pásítọ̀ yìí ó ń sunkún. Dráìvà ò mọ tó ń palẹ́kún lẹ́yìn ìṣẹ́jú díẹ̀. Pásítọ̀ yìí ló bá ṣíjú sókè. Ó ní kí dráìvà yìí jẹ́ káwọn máa lọ. Àṣìbọ́sà pásítọ̀ yìí ní ibi ìsọjí táwọn ń lọ ni. Ló bá ti fẹ́ níbi ìsọjí ọ̀hún kí wọ́n tó débẹ̀. Aya gbogbo èèyàn ti ń já papọ̀ jùlọ àwọn tó so nílọ̀wọ́ ìsọjí yẹn. Wọ́n ti ń rò fẹ̀tùfẹ̀tù wípé àbí pásítọ̀ yìí ò ní wá ni kó má máa dójú tì wá kẹ. Wọ́n tó ń pe aago ẹ̀ ìyẹn ń dún kò gbé aago.

ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 katuyaya tuyaya pàdé ní recreation club ní dojúkọ adamasigba nílùú ìbàdàn olato ti sọ díwòkè buka buta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbàmú amala fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní laughter house sabi kẹ́ẹ̀pẹ̀ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ tó ń pọ̀ ti rega àti magi emi àti magi alájọṣepọ̀ tó dán.

lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ ẹlòmíì ó ṣẹ̀ṣẹ̀ kú ni wọn ò tí ì sin ọmọ náà tàbí kó tiẹ̀ jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ọmọ náà tó kú ni ẹ̀yin òbí ọmọ yìí mo kí yín ẹ má ba ọkàn jẹ́ jù ó ti wáyé náà ìyá ọmọ náà ni ẹ jẹ́ kí n ṣe wáàsí fún o ìyá ọmọ náà ni ẹ jẹ́ n ṣe wàásù sí létí mo mọ̀ wípé tí bàbá ọmọ kò le jù ń bẹ ó gbọ́dọ̀ ti mọ́kan ìyá ọmọ yìí òun ló ń sunkún yọ̀bọ̀yọ̀bọ̀ yìí kò sábẹ́ ọmọ tí ó ṣe tí ò ní dun ikú ò ní já ọmọ gbà mọ́ wa lọ́wọ́ o

ọmọ yìí má sun ẹkún mọ́ o ti tó ká sunkún sunkún di ọ̀la kò jẹ́ ọmọ tó kú sáyé mọ́ ẹlẹ́dàá ló ni wá òun ló mọ̀ wá tó mọ̀ wá òun ló fún ẹ lọ́mọ náà bẹ́ẹ̀ òun ló tún wá mú nǹkan ẹ̀ lọ olúwa ò ní ṣekú ọmọ náà ní àkúfà àwọn tó kù yóò dàgbà yóò dògbò àwọn ọmọ yín gbogbo tó kù yìí bí yóò wò tẹ́nìkọ̀ọ̀kan lè wà aláwòye yóò wò wọ́n

ẹnìkan kọ́lé alájà mẹ́fà nílùú Èkó. Ẹ wò ó, owó ńlá gọbí ọlọ́fi kọ́lé yìí. Wọ́n kanlé náà lọ́wọ́ ni o, nílé náà bá dà wò ó, wọn ò dẹ̀ mọ tó fa sábà bí ẹ̀ kódà. Èèyàn méjì ló kú sínú ilé ọ̀hún o, nínú àwọn tí ń ṣiṣẹ́ ńbẹ̀. Wọ́n sọ fún ẹni tó nílé náà wípé nǹkan báyìí ti ṣẹlẹ̀ o. Yé kílẹ̀wí kílẹ̀wí ló bá múdi lọ lẹ̀ sí ibẹ̀ ló gbà lọ o, ibẹ̀ ló kú sí.

àwọn míì tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n tó jẹ́ onílàákàyè ẹ̀dá àwọn mọ̀ wípé kíkan àti dídùn la dálé ayé ohunkóhun tó bá ṣẹlẹ̀ kì í bá wọn lójijì àìmọye bilọníà tó ń ṣòwò tó ń pàdánù ẹni tó ní ọkọ̀ ojú omi tí wọ́n dédé wá pè wípé o chief tàbí dádì tí wọ́n ní ọkọ̀ ojú omi yín ti dànù pẹ̀lú gbogbo ohun tó kó tó wà ńbẹ o yóò gba kámú náà ni àbí ẹni tó ní iléeṣẹ́ ńlá kan tí wọ́n dédé pè lójijì wípé iléeṣẹ́ ọ̀hún ti jóná tí wọ́n ní ó jóná mọ́júmọ́ ni tó dẹ̀ mẹ́wùwọ̀ tó débẹ̀ tó bá lóòótọ́ nígbẹ̀yìn gbẹ́yìn tó ní wẹ́l ó ti ṣẹlẹ̀ nìyẹn onítọ̀hún gba kámú ni ayé ń tẹ̀síwájú àwọn akọni nìyẹn.

tó ní dídùn náà lónìí kíkan mọ́ gbàgbé gbogbo ohun tí mo ti fi ń ṣe wàásù sí ẹ létí ó dẹ̀ lè dàbí wàásù létí ẹlòmíì ìjìnlẹ̀ ìṣítí ni fún gbogbo nínú àkàyè tó bá ń gbọ́ mi gbogbo ohun tó bá ṣẹlẹ̀ a ó gbà náà ni mọ́ gbé sójú jù má bọ́ kàn jẹ́ jù má jẹ́ kó dá ẹ dùbúlẹ̀ má jẹ́ kó dá ẹ padà sẹ́yìn ìyẹn ò ní kó wá fagilé gbogbo ohun tó ti pe amọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ láti ṣe ẹni tó ṣubú náà ni ó padà

tọgbọ́n yìí kí gómìnà kan kó dédé wò mí sùnsùn tàbí ká jọ pàdé níbì kan kó wá dédé fún mi ní complimentary card ẹ̀ wípé kí n pe òun o nígbàkigbà tí mo bá ti fẹ́ kí n wá dédé pé kò ní ọ mr kọládé alábẹ́ kí lẹ fi pé mo lè ṣe fún iná ní tán tí mi fi wà ń bẹ yìí your excellency nǹkan tó bá ti wù yí ni kó dédé gbéṣẹ́ gidi kan jáde fún mi ṣé kò ṣeé ṣe ni ó ṣeé ṣe ẹ wò ó connection a lè fi débi gíga. ẹni ní mú ní mà ní èèyàn ní mú ní mà yàn ẹnìkan náà ni ó fa ẹnìkan dókè gbogbo àwọn tó wà lókè tí wọ́n dipò ńlá ńlá mú àwọn kan náà ni wọ́n fà wọ́n gòkè tí wọ́n fi dépò náà ẹnìkan ní gbé èèyàn débi gíga èèyàn ni ó kọ̀ náà ti èèyàn gbogbo wa bákan náà ni wọ́n ṣe bí wa bákan náà la ṣe wáyé wọn ò bí owó mọ́ ẹnikẹ́ni wọn ò bí ipò mọ́ ẹnikẹ́ni o ilé ayé ilé bá gbogbo nǹkan connection náà lọ̀pọ̀lọpọ̀ fi dé ipò tí wọ́n wà.

wọn ni kó lọ báyà àti bàbá ẹ kí wọn ṣàdúrà fún ó ti ṣẹ wọn gidigidi ni bọ̀dé bá gba ìlú wọn lọ ìgbà tí ó débẹ̀ ó bá mọ̀mọ́ ẹ̀ tí ń ṣàìsàn lọ́wọ́ ni ó tìyẹ́ ẹ̀ mú ló bá bú sẹ́kún onímọ̀ mi mú ti ṣẹ̀yìn ó gbéyà ẹ̀ lọ sílé ìwòsàn fún ìtọ́jú lẹ́yìn ọ̀sẹ̀ méjì ìyá ẹ̀ ti gbádùn bóyá bíyà yìí bó ṣe fojú kan ọmọ ẹ̀ ló tún jẹ́ kó gbádùn ni o kò yé èèyàn bọ̀dé kúlẹ̀ síwájú mọ̀mọ́ ẹ̀ onímọ̀ mi ẹ̀ ṣàdúrà fún mi o kí gbogbo ọ̀nà tó ń dí mọ́ mi kó lè ba àlà ìyá bọ̀dé ṣàdúrà fún mẹ́ lóòótọ́ pẹ̀lú omijé lójú ló fi ń ṣàdúrà fún ó ní ọmọ mi àtàndá ọmọ olóòfú jà àkìtì olú ọ̀nà ò ní dí mọ́ ẹ mọ́ gbogbo bí o bá ń dé ọ̀nà ó mọ là fún ẹni bí ìyá bọ̀dé ti ń sunkún omijé ń bọ́ lójú ọmọ ẹ̀ náà ni o pẹ̀lú bí ti ń ṣe àmì àmì ẹ̀yìn tí ìyá bọ̀dé ṣàdúrà fún tán ni bọ̀dé ṣẹ̀ṣẹ̀ wá lọ síbi tí wọ́n sin bàbá ẹ̀ sí ó kúnlẹ̀ ó sunkún gidi ó ní bá mi bó tilẹ̀ jẹ́ pé ẹ ò sí láyé mọ́ àmọ́ ẹlẹ́dàá yín ò sun wọn ni kí n wá bẹ ẹlẹ́dàá yín ni o mo ṣe bí wọ́n ti ní ń ṣe wọ́n ní kí n bọ egungun ilé mo ti bọ́ wọ́n ní kí n bọ òòṣà ọjà mo ti bọ́ o.

fẹ́ tó yíò bọ̀dẹ́ ṣe gbogbo tí wọ́n ní ó ṣe lẹ́yìn oṣù mẹ́fà ọ̀nà là ọ̀nà sí ó tún tòwé ìlú òyìnbó wọn fún ní visa australia àtúnwò àtìyàwó ẹ̀ wọ́n lọ kò pẹ́ tó dé australia ló bá padà wálé bó ti wá padà wálé ló bá mú màmá ẹ̀ lọ sọ́hún tí gbogbo nǹkan ń ṣe déédé fún wọn nígbà o òun nìyẹn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn fún tèmi nìyẹn o èyí tí mo pè ní òòṣà ọjà bàbá ẹni tó bíni ni wọ́n ń pè ní egungun ilé ìyá tó bíni ni wọ́n ń pè lóòṣà ọjà ẹ̀yin mọdé wọ̀nyí ẹ tọ́jú òbí yín gidigidi àwọn ni ọlọ́kọ̀ tó tù yín wá sáyé ìgbà wo lẹ ti délé yín gbẹ̀yìn mò ń bẹ yín ni o ẹ̀yin mọdé wọ̀nyí ìgbà wo lẹ ti délu yín gbẹ̀yìn níbo lẹ ń gbé níbo lẹ́yìn wà ẹ mọ́ gbàgbé àwọn òbí yín níbi tẹ́ ẹ fi wọ́n sí báwo ni wọ́n ti ń jẹ báwo ni wọ́n ti ń mu ẹ̀yin mọdé wọ̀nyí èkó lẹ́yìn ń gbé ni àbí àbújá onìjà lẹ́yìn ń gbé ni àbí port harcourt ìlú òyìnbó lẹ wà ni àbí níbo lẹ ń gbé ibi tẹ́yìn ń gbé ẹ̀ ń jayé alágátá ẹ̀ ń gbádùn bẹ àtìyàwó àtọmọ yín bẹ́ẹ̀ àwọn òbí yín wà nílé nílùú yín tí wọ́n ń ṣàgbé kí wọ́n ó tó jẹun ìyá ń jẹ wọ́n ebi ń pa wọ́n tí kìí ṣe pé wọn ò bímọ sọmọlálẹ pẹ̀yìn wọ̀nyí ni àbọ́mọ ìyá àbọ́mọ ṣẹ́ ọmọ kọ́mọ àkókò òbí ṣé kò wá sàn ju ọmọ bíi tí yìí lọ o ẹ mọ̀ gbà pé ẹ̀sán ń bẹ o.

0: Hello. Hello.
1: Ha.
0: Ojú òpó mọ lagbara lọ
1: sọ. Àwọn náà tún lo. Hello Lápàbí. Ṣé ẹ wà pẹ̀lú wa?
2: Hello.
0: Hello, orúkọ mi da ti pe.
1: Ẹ ma ka san.
2: Ẹ ku eto.
0: Baba ọmọ tó jọ mẹta.
2: Ó tó bẹ́ẹ̀ jàre.
0: Kí ló ń ṣẹlẹ̀ baba?
2: O sì yẹ ká lọ sẹ.
0: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìbéèrè ẹlẹ́kìn ló lè fẹ́ lọ sọ yìí.
2: Ẹlẹ́kẹrin
0: ẹlẹ́kìn. Ẹ tí ì dákọ yín fáwọn èèyàn o. Ẹ tí ì dárúkọ yín àti ibi tí ń pè o.
2: Kọ́lá kí pẹ̀lú láti mọ
0: Kọ́lá. Láti mọ Kọ́lá. Ìbéèrè ẹlẹ́kẹsàn-án.
1: Ẹlẹ́kẹrin.
0: Ẹlẹ́kẹrin lẹ pè é. Bàbá mi o.
2: Ọ̀gbọ́n o.
0: Àwọn ọlọ́pàá àti sọ́jà tẹ bá rí wọn àmọ́ de bẹ́lìtì kan tí wọ́n dé méjì ká báyìí. Tí ó bo ikùn wọn wá síbi ìbáràdì kí ló kọ bẹ́lẹ̀tì ń jẹ́. Ẹ wàá mọ̀ kí tòótọ́ parí lọ́sàn-án yìí.

0: Hello.
1: Hello,
0: Ekasa. Ekasa, sọ orúkọ yín bí tẹ́ ti ń pè.
1: Abacha Azizi láti Àjàfà.
0: Ẹ káàbọ̀ sórí ètò. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ló lè fẹ́ o.
1: Ẹlẹ́ẹ̀kẹjọ.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ. Ìbéèrè tí olórun jù láyé.
1: Nígbà àbàkú pàtà ẹ pé ọmọ mẹjọ nù mẹwàá lálẹ
0: ẹ fún mi. Ṣó pé ni ẹyin náà ní mẹjọ nù mẹwàá. Bó ṣe jẹ́nu ẹ̀ẹ̀kan pa òwe mẹ́rin péré tọ́ba Èkó mu ìlú Èkó.
1: Tọ́ba
0: ìlú Èkó mu.
1: Ìlú Èkó. Èkó ilé owó. Èkó ilé ọ̀rọ̀.
2: Ode ní.
1: Èkó. Owó Èkó Èkó ní gbé.
0: Ode ọ̀rọ̀sẹ̀ de ní.
1: Owó Èkó Èkó ní gbé.
2: Ode ní.
1: Èkó Èkó. Èkó.
0: Èkó yìí náà mọ̀ ni. Èkó yìí náà mọ̀ ni.
2: Wọ́n dẹ̀ mọ́ o. Wọ́n mọ́.
0: Hello.
2: O ti rí.
0: O ti rí yun tẹ́ḿbẹ̀ nù.
2: Tàbí 070-55-949.
0: Hello.
1: Hello.
0: Ẹ mà káàsán, orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè o.
1: Adéṣọ́jú láti Ìjókòdó.
0: Láti Ìjókòdó.
2: Lọ́dọ̀ wa ń bí.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kelu lẹ fẹ́ jèrè.
1: Ọba tí ẹ̀kẹta.
0: Ẹ̀kẹta. Ẹ kàn bá mi dárúkọ tí ẹlẹ́rìn dòdò mẹ́wàá tí ò sí lọ́jà mọ́. Wàláì. Lákúlìjà láì lù. Ọ̀dà òbó.
2: Hello.
0: Hello.
3: Hello.
0: Hello. Orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè.
2: Sheriff láti Soka.
0: Okay. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelu lẹ fẹ́ ojúre. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelu lẹ fẹ́. Nọmba ten. Ẹ kàn bá mi dárúkọ ọjọ́ wo oṣù wo àtọ́dún o. Ṣé ẹ̀ ń gbọ́ mi?
3: Bẹ́ẹ̀ni.
0: Ọjọ́ wo oṣù wo àtọ́dún o ni ẹ kọ́kọ́ fi iná gbá bọ́ọ̀lù nílẹ̀ Ìbàdàn yìí?
3: Ẹgbẹ́ iná lọ fà o.
0: Kò wá lọ fà á. Ní Liberty ń bẹ̀ o. Ní Liberty ń bẹ̀ o.
2: Hello.
1: Alàgbàjà yín láti bí ọmọ.
0: Ẹ káàbọ̀ sórí ètò ìjèrè àlewá
1: fún. Ọjọ́ mẹ́ta bàbá.
0: Ó mọ̀ tó jọ́ mẹ́ta mo fẹ́ bí yín náà tí ò sí nkẹ́kẹ́.
1: Mo ti bẹ̀tẹ̀ lọ́wọ́ jẹ́ pa yín.
0: Kí ló wá dé kò sí nkẹ́kẹ́. Kí ló dé sẹ́ kò sí nkẹ́kẹ́. Ṣẹ́ẹ̀bùmọ̀.
2: Wọ́n bùmọ̀.
0: Ok, nọmba 5. Ìbéèrè tó simple mo fẹ́ fún yín. Mo mọ̀ mọ̀ tí. Torí pé ti tọ́jọ́ mẹ́ta, mo mọ̀ mọ̀ tí sí yín.
2: Kán fọwọ́ ìfàbẹ́nu.
0: Mo mọ̀ mọ̀ tí sí yín.
2: Oro.
1: Oya nọmba 5.
0: 321 naira. 321 naira. Kí ni àgbékalẹ̀ Yorùbá rẹ̀?
1: Okòólé ní ọ̀ọ́dúnrún.
0: Okòólé lọ. Yes.
1: 321
0: naira. Yes.
1: Okòólé ní ọ̀ọ́dúnrún olé ẹyọ kan.
0: Olé ẹyọ kan. Ok. Ok náà.
1: Alàgbàjà láti bí ọmọ.
0: Hello.
2: Hello. A ti gbé.
0: Ẹ mọ̀ káàsán. Ẹ mọ̀ káà. Ẹ káàbọ̀. Kí lẹ porúkọ yín?
2: Wọ́n ládùn.
0: Adùn.
2: Ṣé gbà àkọ́kọ́ yín rèé ni?
0: Sọ ọmọ pé òun gan dùn.
2: A pàtẹ́wọ́ fún yín.
0: Òun yẹn gan dùn.
2: A fi yín káàbọ̀ sórí ètò sáré budá pẹ̀lú àtẹ̀wọ́.
0: Òun gan dùn.
2: Òun wọ́n dùn. Àti adùn tó wùn wọ́n dùn.
0: Ẹjọ́ ìbéèrè ẹlẹ́kìlú.
2: Ìbéèrè náà sì gbúdọ̀ dùn.
4: Ìbéèrè kìíní.
0: Ìbéèrè kìíní. That is number one.
2: Tó dẹ̀ máa dùn.
0: Ṣé ẹ gbọ́ mi dáadáa ṣá? Ẹ kàn bá mi dárúkọ àgbègbè ìjọba àbílẹ̀ márùn-ún péré. Orúkọ èèyàn ni wọ́n fi sọ nílẹ̀ Ìbàdàn wa yìí.
4: Orúkọ.
0: Èèyàn ni wọ́n fi sọ àgbègbè ìjọba àbílẹ̀ náà.
2: ijoba abi
0: marun pere ni le ibadan
2: ijoba abi le
0: won lo lo fa oda
2: local government
0: oda oda oda oda ibere ilu jara ibere ilu jara
5: oda ba oda ba
2: o ti da ba
0: ara le opawu lẹ́yìn bẹ̀rẹ̀ ayélujára oya
5: ẹ kú iṣẹ́ ọpọlọ ọmọ jọlá ti kọlà
2: bàbá mi
5: ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ̀mí jẹ́ ọ ẹ̀yìn àti bàbá rẹ̀ jọ mú múkún múkún
0: bó wá ní
5: ìyá jésù nǹkan o mọ́ mi jésù
0: wọ́n dé tẹ́lẹ̀ sí
5: lágbọ́ náà ìlàáfíà láwọn àgbò wa
0: amen
5: awolowo ìdòwú ògbẹ kẹtọmọ náà ni
0: up nigeria
5: bàbá mi kò ní so yín kò ní
0: wọ́n fún wa
5: o ànídẹ̀wò máa jẹ́ o
0: àtàwọn
5: alátìlẹyìn wa náà o abẹ́rẹ́ ayá lè nílùú abọ́gìlán bàbá charles jọ́bọ́ nílùú ọyọ́ lápọ̀ọ́lọ́ mo ní kéde kú wọn fún wa lápọ̀ọ́lọ́
0: àlùkùlàkùlù
5: òyìnbó ẹ̀yin náà tẹ́ ẹ̀ ń ṣètò fún wa náà ẹni dáàmú ọwọ́
0: yìí lọ́sẹ̀ tó
5: ń dúnwà inú òní dún ẹ̀yìn náà.
0: ami.
5: ọmọ ìjà dájú tó kọlà.
2: bàbá mi.
5: mo lè bọ ọ nọjà.
0: ìrọ ìrọ ìrọ ìrọ ìrọ nọmba tó bá wù ní kẹ ẹ mú.
5: oya ẹ bá mú ìbéèrè kẹta ìkẹta ọmọ ni mí.
0: ìbéèrè kẹta intermonial.
5: ah.
0: ìlé fún yín tó le ṣe é mọ pa jọ wà ní.
5: ọ̀dà ọ̀dà
0: bẹẹ bẹẹ bẹẹ bẹẹ bẹẹ bẹẹ bẹẹ bẹẹ
5: bẹẹ bẹẹ bẹẹ
0: ok ẹ kàn bá mi dárúkọ àwọn ẹranko tọjọ pé wọn ní òrìn tẹ ẹ bá pa wọn kalẹ báyìí tẹ ẹ bá gbé wọn sórí ìwọn àwọn ló wúwo jù lórí ìwọn ẹ kàn dárúkọ ẹ dárúkọ mẹfà péré.
5: ok ẹ erin.
2: ode ni.
0: ode ni.
5: pẹ̀lú túùfù.
0: ọmọdé jí.
5: pẹ̀lú ìgalà.
0: ọmọdé ìgalà. ìgalà.
2: Màlúù.
0: Ọ̀dà màlúù mo mú yẹn.
5: Ẹ̀sìn.
0: Yẹ. Odi mẹ́rin.
5: Báwa fi ẹ̀fọ̀n parí ẹ̀.
0: Ẹ̀fọ̀n.
2: Odi márùn-ún. Ó kù kan.
5: Odi di márùn-ún. Kádìbí Láyọ̀ parí ẹ̀. Àjàlẹ̀ kú.
0: Ẹ ti dá. Àjàlẹ̀ kú ló kí n gbogbo kìjikìji.
2: Ká mọ lọ sórí ayélujára
0: báyìí. Bó ni oya.
2: Ìbéèrè ayélujára fún tọ̀sọ̀ tún ni.
0: Ẹ pàdé wa ń bẹ̀. 949.
2: Ó rọ̀ gidi gan-an
0: ni. 82FM Ìbàdàn fẹ̀yìn ẹ̀.
2: Ẹni bá sáré bù ni o. Ta ni ó ṣojú àwọn àjọ ilé ìfowópamọ́ nígbà tí wọ́n fẹ́ dá Central Bank ilẹ̀ ní ọdún 1959? Ta ló ṣojú àwọn àjọ ilé ìfowópamọ́ nígbà tí wọ́n dá Central Bank ilẹ̀ ní ọdún 1959 lórílẹ̀-èdè
0: Nàìjíríà. Ẹ lọ sórí ìtàkùn ayélujára wẹ̀ tẹ́ bẹ́ẹ̀.
2: Ẹ
0: tẹ́ sójú ẹ̀.
2: 32FM 949 fẹ̀yìn ẹ̀. Ibẹ̀ ládúró gbangba gidigba sí. Ẹ fi dáhùn yín ṣọwọ́ sí wa. Ẹ rárá bọ́lọ́wọ́ kẹ́ ẹ jù sí mi ń bẹ̀ mú wa ń bẹ̀ tí ń hàn pọ́nkán. Ẹ fi dáhùn yín ṣọwọ́ sí wa ń bẹ̀.
0: Hello. Ẹ mọ̀ káàsán, bá mi ń jẹ̀bú ni ẹ̀ o. Gbogbo ilé ńkọ́ o.
5: Àlàáfíà ara wà ní ọ.
0: Àdúpẹ́. Ìbéèrè lẹ́ẹ̀kẹ́lu lè fẹ́ lásán yìí.
5: Ẹ̀múgbèrè kẹjọ.
0: Ìbéèrè kẹjọ. Inú tẹ́ ẹ mọ̀ ni o.
5: Ọlọ́jà mọ̀.
0: Ẹ kàn bá mi dárúkọ oríṣi ẹja mẹ́wàá. Mo mọ̀ mà ti sí
2: i. Ó rọ̀ wọ́n fún yín ni.
5: Àgbọ́dọ̀.
0: Ení.
5: Kọ́tẹ́.
0: Ó mà dé jí, wọ́n máa ń gbà á lọ.
5: Tànádò.
0: Kílẹ̀ pé.
2: Tornado.
5: Panla.
0: Ok, panla yẹ, so di mẹ́ta.
5: Agbodo.
0: Ẹ ti sọ yẹ.
5: Epia.
0: Yes, mẹ́rin.
5: Ojiji.
0: Yes, márùn-ún.
5: Àrọ̀.
0: Ó mà di mẹ́fà, wọ́n máa ń gbà á lọ.
5: Ẹja.
2: Gáàsì jábọ̀.
0: Wọ́n pe.
2: Gáàsì jábọ̀.
0: Wọ́n
2: ti pin.

0: ló sojú àwọn àjọ ilé ìfowópamọ́ nígbà tí wọ́n da Central Bank ilẹ̀ ní ọdún 1959 àti rẹ̀ tó gbà ó wọ́n ti ń fi dáhùn ṣọwọ́ àmọ́ àti rẹ̀ ni ó gbà ẹ sáré bù ó sáré budan
1: Hello.
2: Hello, Baba.
1: Eka son, sir. Oh, Baba Fajobi, Oluta yoni.
2: Ben, sir.
1: Eka bo suri eto.
2: Anti meri nko.
1: Mwen detoni si.
2: Alright, sir. Number kewa.
1: Number kewa. Baba.
2: Ben.
1: Eti jelore eto, iti pe.
2: Oti pe, ti pe gan.
1: In te mo bo se ri lara mi tori ololufe wa ni yin
0: beni
1: ololufe
0: wa ni
1: yin tori na mo fe osan yi mo fe ju si yin
0: beni kan han
2: to
1: e kan ba ndaru ko eko meje to wa eko meje
0: oro
1: mo mama ni
2: eko meje
1: eh mo kan mama ni
2: ah eh mama o meje po ju
1: eh wa eko me lo le fe
2: eko eko te do
1: o de ni
2: Eko adele.
1: Eko odi meji.
2: Eko ende.
1: Omo di meta.
2: Ah. Eko wo tun ni o.
0: Ah. O ti lo.
1: To ba je mi ni mamu eko wenjele. Eko
0: wo so ni pojo ti lo, ojo ti tan.
1: Eko wenjele. Hello. Yes, ma.
2: Asif Marufari.
1: Ah, eyan wa ni. Eyan wa ni customer dada. E jabo wa lana repete. Se ba tu bo number ti mo so fun yin.
2: Ah, mo ti gba da ajo mo n bere ni apo wa n DD legbe ri adofisi.
1: Fine. Okay.
2: Ọgbà ṣe nǹkan tí Mary wá ṣe dá, tí Mary wá lọ lọ́wọ́ tí ò mú wa lọ.
1: Ṣé bẹ́ẹ̀ bí àwálé?
2: Mary lọ lọ́wọ́ kò mú wa lọ.
1: Mama yà ti Norway ṣá. So, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí nọ́mbà mi o.
2: Mo ti gbọ́ sà.
1: Ẹ jẹ́ fáwọn
2: yòókù láàyè sà.
1: Ẹ
0: Hello.
3: Hello, I'm your daddy.
1: Yes, sir.
3: I'm a car.
1: E kan bere kanu baba yen mu. E kan wa ba mi da ko nkan marun pere ta fi npeja lodo. E ba mi da ko nkan marun pere ta fi npeja lodo.
3: Iwo.
1: O mo de ni. Baba o peja ri. Awa mo peja lodo be irun kan. Odo alafara mu.
3: O do
1: gege. Ka mo npe jambe dada ngba na lohun. Iwo ni kan baba lo. O da ko buru. Hello. Yes sir, uruko yin bi da tin pe o.
2: Ademola isola lati ye meti.
1: Lati ye meti o ka bo sori eto ibere le kilu le fe.
2: De le kejila.
1: Baba.
2: Ando yi.
1: Eba e kan ba ndaruko mefa pe ti awon olosa ko ma so mo won. Kile wi.
2: Oso funke
1: o de ni yes.
2: Osunrede.
1: Efukemi, yes.
2: Amanu.

0: What? Moka bile mweri njoni. Suma ato. Ato.
1: Yo, babe. Mwari jodi mwako
0: kwa. Kono osa anumi. Kwa mati mwibe chupena. Awe yeti nso chupwe. Ibele leke lufefe.
1: Ibele se kofe ni namba ikeji.
0: Ikeji namba 7.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ kàn bá ń dárúkọ àwọn ẹranko mẹ́rin tó ẹ pé tí ẹ bá wà lórí Dubai, wọ́n sì tún máa sùn. Wọ́n sì ní ṣubú. Láì lòògùn.
1: Ẹ ṣí.
0: Yẹ ẹ ṣe ní.
1: Pàkún ní.
0: Ọmọdé jí.
1: Ajá.
0: Ajá.
2: Lórí ìdúró.
0: Ajá lálájá níbọn nu.
1: Agbamirere
0: pẹlu oru re to ri na re na
2: mi
0: olu jare polowo aja o ti da
2: o ti tan
1: se mo le da ya ti aya
0: eye eye
2: eye nsun lori iduo
0: gbo ba be ke le un ba be re ko Opa ola yo olele.
3: Hello.
0: Hello ma.
3: Ekweto.
0: Olorun ni to.
3: Amari ni ba
0: o. Amina.
3: Ati awon lati leyin wa
0: o. Won gbo yin o.
3: Won ma loke o.
0: Amin.
3: Oni do boju wa le.
0: Ase.
3: Egba mi ti ati ni ri ton wa de
0: o. Oda, wa gbo.
3: Omo je daddy.
2: Iya mi. E ka
3: sun
0: ma. Ba mo gbo gbara mo fin kin.
3: E pe fu wa lo
0: pe. Ase.
3: Ibere ke wa.
0: Ibere ke wa. Ibere, ibere to ro ni mo fe fun yin o.
2: E pa radio
0: yin. E pa radio je fi ngbo wa ti o gbeje o. Hello. Good. Ibere to ro yin patapata mo fe fun yin.
3: To.
0: 381 naira, 381 naira. Kila gbeka le yu bare.
3: 300.
0: 381 naira.
3: Oko jini. Oko jini. Mẹ́ẹ̀dógún.
0: Ẹtún gbeka le dada. Tore wa lójú ọ̀nà.
3: Oko jini mẹ́ẹ̀dógún.
0: Oko jini mẹ́ẹ̀dógún. Ok, bíbẹ̀ ní bẹ̀rẹ̀ kọ́ kétò tó parí àmọ̀.
3: Ẹ ṣe.
2: 09062949 tàbí 07055949.
0: Hello.
4: Sáré
0: bùtán.
4: Ẹkú ètò orí ìlú ìdáwó.
0: Amí.
4: Aki àwọn tí ń fọ alẹ́ bùn kò ní tán bẹ́ẹ̀ o.
0: Wọ́n ń gbọ́ yín àmì.
4: Wọ́n ní tájìdì ṣáájú
0: lọ́gbà
4: ọ̀rọ̀ bójú wá lé o.
0: Àmì.
4: Látòrí bàbá wa Charles.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
4: Abiola Yaliyali.
0: Bẹ́ẹ̀ni.
4: Àti Tunde Alamọ̀la bọ̀rọ̀bọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Ọ̀rọ̀ wọn ò ní dàrú o. Ọlámọ̀lára òṣèlú láìsọ̀lá láhàálà wà lákùúta. Dáúdà láti bẹ ẹrún kà ní o.
0: Mo ti mọ̀ pé èèyàn
4: wa ni. Bẹ̀rún kà tí ò ní bẹ̀
0: lágbára ọlọ́run. Lágbára ọlọ́run. Lágbára ọlọ́run.
4: Ìbéèrè kẹ, ìbéèrè àkọ́kọ́.
0: Ìbéèrè àkọ́kọ́ lè fẹ́ nọmba wẹ́n. Abi.
4: Bẹ́ẹ̀.
0: Kọ́lọ̀
4: ọdẹ
0: ǹgbà
4: o.
0: Ẹ wàá gbà.
4: Àǹtí mẹ́rin nǹkọ́.
0: Wọ́n dé tán lè sìn sẹ́. Ṣé ń gbọ́ mi? Ọkùnrin kan ọlọ́run ṣàánú ẹ̀ pé ọlọ́run kẹ ó ní bóun bá ti kú o bóun bá ti jọ́ ọlọ́run pè báyìí inú òṣùpá ni kí wọn ó sìn sí wàláì ibẹ̀ náà wọ́n sìn sí kí ló kọ rẹ̀. Òun náà lẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ sí inú òṣùpá. Ó ní bóun bá ti kú báyìí òkú òun ju ti bí tá a wà yí lọ o. Ó ní wọ́n yá máa gbé lọ ní òṣùpá ni wọ́n ló wọ́n kọ́ òní gbogbo èlò ní ọ̀nà wọ́n ní kinní kan bilẹ̀ ó ní ẹgbà. Mbẹ náà wọn sí ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ
4: Michael Jackson.
0: Mi ko Jacko wa ko.

0: ibeere ayelujara lekan si ani pe talani na to soju fun awon ajo ile ifowopamo nigba awon da central bank ile ni odun 1959 e da ko re e fi so wo so wa loju opo ayelujara wa
1: ti ile ti ku gan
0: iPhone ko
1: da o ti ku gan
0: baba wa dalapo abdullahi arowo yin baba wa folabi sade arowo yin aya wa ni
1: dada ri
0: ya wa dasola arike arowo yin o
1: be ni Hello.
2: Hello.
1: Hello, sir.
2: Hello, sir.
1: Olorun ni to ya lode ko ni e.
2: Emi gaga le ni.
1: Won ni pelu ko ni pelu mi se yin.
2: Party 2 FM ni Daniel.
1: Ami Olorun.
2: Gbogbo awon alatinayin wa won ni daboju wa le.
1: Ami, ami, ami.
2: Abiola ya le wa le Father Sanchez, Tunde Alamala boroboro loyo. Gbogbo wọn mo kí o.
1: Látọ̀ ṣẹ̀ tí ń bọ̀ lẹ́lòmí ò tún ti darapọ̀ mọ́ wa báyìí.
2: Bọ̀dà ọlọ́run ti rọrùn.
1: Àmì a ti sọ̀rọ̀ kun
2: lẹ́lò. Gbogbo ajẹ́ bẹ́ẹ̀ darapọ̀ mọ́ wa, wọ́n lè darapọ̀
1: pẹ̀lú. A ti sọ̀rọ̀ kun lẹ́lò
2: ni.
1: Ìgbà amọ̀dé bẹ̀ mọ́ dákọ̀ yín. Wọ́n láwọn mọ̀ yín, wọ́n ní kórìí mọ̀ mọ́ wọn láwọn bọ̀. Wọ́n láwọn bọ̀ kórìí mọ̀ mọ́. Àmì ẹ kan bá mi dákọ bẹẹ ni n tọrọrùn ni mo fún yín n tọrọrùn ni ẹ kan bá ń dárúkọ orílẹ̀-èdè mẹ́rin péré ẹ bá débẹ̀ ẹ máa bá lu abẹ́kúta.
2: Ẹ wo atọ́rọ̀kì
1: ẹ máa bá lu abẹ́kúta ń bẹ̀bẹ̀ bá ti ń débẹ̀.
2: Bàbá ẹ̀dá ló
1: mo kúkú ń gbọ́ yín.
2: Kò yé mi.
1: Ifare.
2: Ifare.
1: Ifare.

0: Hello.
1: Hello, Kamio.
0: Hello, ma.
1: Oh, Carlos. Hey, ma.
0: Ah, yeah, mi oma tu jameta.
1: Angwa yimi ra ye mo.
0: Eh, etuara yi lo sai. Etuara yi lo sai. Etuara yi lo sai.
1: Ojo gugu awon to wa ran wa lowo lagbara Olorun. Ko ni to fun wa temi na o.
0: Ise ile
1: oni baje.
0: Ami, ami.
1: Asu mi mo kun yi o, e ku amule lo o.
2: Yes, ma.
1: Oya baba mi ejulu mi ejulu mi
0: Adola. Ibere le. Awon
1: ti yin wa patapata. Awon to jeje darapo mo wa ki wa lagbara Olorun won wole laye o.
0: Ami, ami. Ibere le. Ibere le ki lu le fe. Biri kejo, yes, o wa nle. E kan ba mi daruko. Ijo meta pere ni orilede Nigeria. A mo ni olori njo na lohun. Ko si president, ko si head of state fo di ijo meta ta lase. Ni Nigeria wa ina mo. Ah, yo ba mo nso. Orilede wa Nigeria ta wa. Se mo pe are wa ni sin ni baba Tinubu.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ìjọ ta wá ń sọ yìí kà kọ sáàrẹ kankan fo dìdí ijọ mẹta ẹ fún wa níjọ náà.
1: Ijọ mẹta.
0: Àtọ̀dún náà.
1: Ọdún yẹn fún àpá.
0: Ọ̀dà.
1: Bá mẹ sọ fún wa.
0: Ọ̀dà kò burú.
1: Sọ fún wa.
0: À ọ̀dà ń pè béèrè mọ̀mọ́ Lajide Abọ́sẹ̀dé náà láfẹ̀ẹ́ gbà kan ẹ ọjọ́ ti fi gbogbo ara ti o si bẹ́ẹ̀ tó ń lọ ọjọ́ rí bí àná ọjọ́ rí bí àná. Ẹ̀yìn kákan dáhùn àwọn ìbéèrè tó pakasọ díẹ̀ náà ni ká dáhùn wọn ni. Ṣé rí bẹ́ẹ̀tì tí àwọn ọlọ́pàá tí wọ́n máa ń lò tí wọ́n máa ń fi de èjìká mọ́kùn wọ́n bíi bàárà díhùn torí jọ́mi Sam Brown belt ni wọ́n máa ń pè. Sam Brown ò ni wọ́n máa ń pè. 321,000 naira ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dógún náírà ni ó lè kan torí ijọ́ míì. Ẹ̀yìn àwọn tí ẹlọ́rìndòdò tí ò sí mọ́tò tí kó gbá ẹ mọ̀ ráwọn Dr. Pepe ẹ mọ̀ ráwọn Ginger Hill ẹ mọ̀ ráwọn Canada Dry ẹ mọ̀ ráwọn Cinda ẹ mọ̀ ráwọn Soda Cola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọ wọn kọ́ gbá bọ́ọ̀lù tí wọn kọ́ fi iná gbá bọ́ọ̀lù alẹ́ ní Nàìjíríà ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 1960 ni. Ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 1960 Liberty Way náà ni o. Èwo tó ló tún wà ń bẹ̀. Ẹ mọ orígbó méje o. Ẹ mọ̀ dákọ̀ Akinla Louis Petu Ẹdún Àbàn Mòro Yàkóyó Aṣípa àti Ìsọ̀pẹ̀. Torí ijọ́ mi Èkó, Èkó Sìn, Èkó Èndé, Èkó Àjàlá, Èkó Kan àti Oko Èkó. Orúkọ àwọn olóòsàkó ọlọ́pàá dé ọláọ̀pá sókòyà sóbòwálé ẹfúnyẹlá ẹfúnyẹ ṣetán ọ̀pákúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ijọ́ mẹ́ta tá a ní olórí lórílẹ̀‐èdè nàìjíríà July 29, July 30 àti July 31 ọdún 1967 kò sẹ́nì kankan tá a lè pè ní olórí orílẹ̀‐èdè nàìjíríà lọ́dún ọ̀hún lọ́dún 1967 ni. Ẹni àkọ́kọ́ tí wọ́n sì ń lò òṣùpá onílà ń pè ní Eugene Shoemaker. Ó dà ń pàdé rí jù báyìí lọ lórí ètò lọ́sàn-án yìí. Ṣùgbọ́n kó tó tiẹ̀ rí pé tó lọ bí kúngùn tó tán yányá. Gbogbo àwọn tó ń ṣàtìlẹyìn fẹ́tò wa. Ẹni dánú àwọn ẹ̀dùn inú tí inú ò ní bàjẹ́ o. Bàbá Abiola Yalíálì Ambo Jabni àmọ́ rírì yín o. Bàbá Charles Ọkánlá Washington DC. Ọlọ́run ní padà lẹ́yìn yín. Kúnlé Alámọ́lá bọ́rọ́bọ́rọ́ lu ọ̀yọ́. Àmọ́ rírì yín. Tí wàá di ọ̀la láṣẹ Elédùà tá mú àkọ́tún ètò ìwáṣẹ́tìgbọ̀ yín lórí ìkànnì kan náà lásìkò kan náà ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín báà mọ̀tọ̀ Adémọlá Adéjùmọ̀ àti.
2: Esther Afolade Omojodade ti Okola ń lóko mi ìbéèrè ayélujára ààrẹ ni tó gbà ó yòókù dọ́là.

0: 32 FM 94.9
1: Laughter House
0: Orioke Tete Premier
1: Mokola Ibadan.
2: Wọ́n ti ní organic láwùjọ òkúta. Mẹ bẹ́ẹ̀ ti mọ̀ pọ́ ganiyan láwùjọ rẹ̀ pé ayé. Ẹ̀yin tèmi nílẹ̀ lọ́kọ̀lọ́dọ̀. Rẹ́ẹ̀ nílẹ̀ lọ́kọ̀lọ́dọ̀ lẹ́yìn odi. Bẹ́ẹ̀ bá ti ṣe tọ́tà.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájàfẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ ẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: over the air or over the counter, we're the best medicine you can get.
1: 32 FM 94.9.
2: Ìkànnì adẹ́rìn-pò sónú.
3: Ẹnu ọwọ́ sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa gbogbo kùdìẹ kú dẹnu ayé bàbá wa. Olúwa sọ́ọ̀dì pẹ̀tẹ́rẹ́. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
4: Bàbá ẹ̀hún gbọ́lúwa bí. Bàbá ẹ̀hún gbọ́lúwa bí.
5: Dádì ẹ̀yin ní sa.
4: Èmi.
5: Bẹ́ẹ̀ni sa.
4: Olúwa dúwà wòye olùgbà.
5: Dádì bẹ́ẹ̀ mi sè dárí ni.
4: Ẹ̀mí wòye olúwa náà tó ń dára dúà tó ń gbà.
6: Ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: eni si olorun ba nja fun ko ki ja. I'm telling you the fact iwo tolorun ba ngbe ja, you keep quiet. Tolorun le se de level yen ti ise yen se oju iya yen baba bi se bi baba yen se ka gbada mora re ko ye yin baba yen wa un wo baba le embarrassment ni emi o gbejo okunrin o awon baba kan wa lati de wa ntan ti bimo bayi oye ti won fi won je ninu ijo won awon la siwaju abimo mo wo be ni won no sisi lori omo ri iya lo mo bo mo se law school iya lo mo bo mo se jade sugbon ti olorun ba wa tiru iya be leyin tori ati leyin orun gba to se ase yori lori omo yen boya merin ni won boya marun ni won boya mefa ni won koda boya meji koda bo je yokan ti en to laye atorun fun ebi to wa fun ewo to ju oti e ti kokon o se ru ara won tawon omo yen yan ton yanju sori ru ojo yen oni lati gbeja e gbeja ara e awon omo o awon omo riran now. Yeah. Oh, ni lati so story for mo. Ipe se baba yin da dan, baba yin etoju yin, baba yin fin sile. Awon mo gbo mo bo se lo la awon mo yen follow. You need to disgrace se lojo yen. So ba je mi ni wo. In fact, akọ mi asun le kan si. Bi baba yen se jade yen to fe wa sun re for mo yen. I mean, you could have allowed him to do that. If not for that baba, a kon ton ra wa ni ti o ba sokunrin ninu aye wa le bimo aba. Let's be realistic. Obirin wo lo da fun re loyun ri to bi olugbalagan angel Gabriel pade e ni oni gba ti emi mi mo ba bale iwo bi omo kan o tun wa n bere pe ah excuse sir bawo lo se fe ri be mi ma mo kunrin, that is to say ko birin to bimo a mo kunrin tolorun ba wa ran yin lowo tolorun de mama ran wa lowo ta wa lase yori ta sase yori ta sase yege ko se nkan kan emi ti gbe engagement kan ri baba yen fenu ara e so ni kan bo nbe yawo ohun oni se isu ni oni gbogbo omo mererin to bi fohun o lo ni kan lo dato oni sugbon ba dupe lowo olorun ipe gbogbo awon ise awon omo yen o soju e ipe tawon to ku ade soju e ngba tan ni ka pin eru engagement awon family mi oni tiju tani ka pe engagement abenu gan leave baba oko baba yawo gbo kokko yoju rice yen e show e je ki won be se fe pin e gbudo pin daada o iya yawo yen ba fe soro mu kan di won lowo mu ni ah mu ni excuse ma to ba je mi leyin mani ki family baba to da omo si mi laya si o toju omo mu to ba je mi leyin mani ko ko lo e lo je mo sile e fe ma ba won ja tori apo rice e fe sora yin di awon to kan awon to keru anowa meme excuse me keep quiet ma ah oni bi gan ti e se ma o le ni kan so be pe yin ni kin gbe engagement mi fun bi pe no e ma soro mo se je ma ko kon lady yen ko woju mi o woju mi oju emi asi e de merin o ai ni mo ai e mo ni e se gbo nte gbo yin so ipo birin ya iya ilo toju awon ererin o wa di bi eru engagement kan pin eyin wa le jade eyin la benu gan le oju osi ni so ti eye ke soro o ye kon fun yin ni suka elefe e ma je ka ta se juboro wa o. I'm talking to single moms tolorun ba nu e lowo to sase yori lori awon omo ti oni doku mo e lowo ti temi no de ni doku mo mi lowo to ba ti di ijo tun fe se nkan yen e je kon joku ke gba idupe yen latara awon ke le fi yin olorun logo pe sori le kon ojo yen to ti olorun si gbogbo awon to ro bi won o le da wo bọlọrun se so won di dada mo be yin obirin ni ejo awon nkan kan wa eje ka fi sile e ma je ka gbe jara wa tọlọrun ba ti gbe wa ninja keyan meji abeyo kankan ba mi da si ka to se program tin emi ti si oju opo sile awon eyan ti e tin pe mi lo ni berebe mo me pe ma da si eyan kan abi meji e kan ba mi soro le lori boya mo saseju boya mo de so ti o ye kin so hello
1: hello sir mi se customer
0: ah my sister e wo fọran yen very good
1: mi go mo sa wo pe ijo won ti po ju won ti lo mo ra awon ju ko ye mi daada to ya ko ri be o
0: oho
1: sister yemi si lati 1996 mo ti je tin gu mo
0: 1996
1: 2021 mi se marriage obirin aso temi ati omo ati baba re wo lo ra ibi ti mo gbe ti mo toja awon mi mo lo ba ile ataji lojo so igi nbe ni eru yawo ti won ko fun wa o loko e to poju nbe o fi je ranse si mi de soro
0: o beta
1: olorun ti da wa lare
0: yeah Yes.
1: Ọlọ ti fun wa lọmọ to.
0: Eri bi baba yen se ka wo mọra.
1: Ka fi suru se o. Okunrin mi le kori mo nu fun yan nitori nkan ba yen.
0: Ah, she me this grace thing I don't like. This grace le mi o like.
1: Ka wo obirin jọ.
0: E jọ.
1: Oh. Ọlọ ba ti fun wa lọmọ to. Ka fo go follow.
0: Yes.
1: Ọlọ ko lọ da wa lare.
0: Yes.
1: E ti e ku eto. I'm talking from my own experience o.
0: E se ma. E se ma. Inu mi dun pe sister hello.
2: Hello,
0: e se sa, e ka san sa.
2: Olowo Igbo Kẹrùnlé la paraya.
0: E ba mi da si daddy mi.
2: O ti da na, mo yọ oro ti ile ti to yen. O ti ni amendment da ta fe bi ko mu. E ma mu wa ogo so, nda mo. Mo lo ti da ya e la re ki lo to fe mo ti da re.
0: Need.
2: We need it amọ.
0: We need it.
2: O se ta mo so fun awani, e ma ja ta bo ja ra to ku.
0: Iya, o re bete. Hello.
3: Hello, ma ko se so to ma.
0: E se ma.
3: Látàgbó
0: ni mà. Ẹ ṣe mà.
3: Bẹ́ẹ̀ni wọ́n ní sọ́wọ́ bá sọ́yìn náà olùkọ́ ṣe látọ̀yìn.
0: Bẹ́ẹ̀ni.
3: Bọ́lọ́wọ́ bá lè sọ ìlú náà olùsọ yí látọ̀yìn.
0: Bẹ́ẹ̀ni.
3: Níjọ́ náà ti tó gbogbo ọ̀lẹ̀ ọ̀ sí ṣe láyé sóṣíà mídíà.
0: Èèyàn
3: gbọ́dọ̀ ẹ̀ tó àṣírí ilé ni, àṣírí ìdílé ni.
0: Àṣírí ìdílé ni.
3: Nítorí ọlọ́màjárí ìdílé ọlọ́run, obìnrin yẹn gan lè tara máa yẹn pọ̀ sí. Ẹ mọ olùṣẹ̀dá tọ́lọ́run jọkùnrin. Ọlọ́run má já padà jẹ. Ẹ tọ́jú the normal people kẹ́ ẹ sọ. And the God is better than the kids of
0: the world.
3: Ọmọ inú àdéhùn àánú
0: gbà. Àmì àmì ẹ jẹ́ kí n gbé ẹyọkùn eléyìí sí ká tó wa máa lọ. Hello. Ìyá orí bete ẹ jọ̀ọ́ ẹ má gbogbo tọ́lọ́run bá ti ràn wá lọ́wọ́ èmi mẹ́nìkan ọmọ ẹ̀ olóbọ́mọ yẹn o gbogbo aṣẹ fáwọn ọmọ girlfriend ẹ wá aṣẹ fún wọn ní kaduna wá aṣẹ fún wọn ní jos ọmọ bíbí inú tiẹ̀ kò wá aṣẹ fún tọmọ yẹn bá fẹ́ sọ̀rọ̀ mà ní kò síṣẹ́ ẹ lọ́wọ́ ẹ̀ wá sí dáhùn ṣé òun lọ́lọ́run ṣé òun ló dá ẹ ni kò síṣẹ́ ẹ lọ́wọ́ ẹ̀ wàá ṣiṣẹ́ wàá dẹ̀ tọ́jú ẹ̀ kò síṣẹ́ ẹ lọ́wọ́ ẹ̀ mẹ́n hello. Ẹ bá mi sọ̀rọ̀ sókè. Ẹ ká sùn mà. Ok ma.
4: Ṣùgbọ́n tí ọmọbìnrin yẹn ṣe kìlà rárá. Ìgbà tó ṣẹlẹ̀ sí mi. Láti 1998 ni mo ti gbà. Àti ṣe àwọn ọmọ mi bẹ̀ dé. Tiẹ̀ ṣe bíi pé àti ẹ̀ mọ pé a kì í sọ̀rọ̀ rárá. Aṣọ tó wọ̀ títí mọ́ bàtà àwọn ọmọ mi ló rà. Nígbà ìnáwó yẹn. Àdẹ ní ti ẹ ṣojú bá kankan bí ẹni wípé ó ti ẹ̀ jẹ́ pé a kì í jọ gbé papọ̀. Nígbà tí Ọlọ́run ti dá mi láre.
0: Ọlọ́run sì dá wa láre. A ní láti gbèjà ara wa.
4: Kí màmá yẹn ṣe kò yẹ kó ṣe bẹ́ẹ̀ rárá. Nígbà tí wọ́n fẹ́ pín ẹrù gan. Ìyàwó tí wọ́n fẹ́ lé mi nínú ilé
0: wọn. Ọ̀nà ni wọ́n pe kó wá pin.
4: Kó wá pin. Kó lọ pin.
0: Yes.
4: Tó bá jẹ́ tìtẹ̀ níbẹ̀ pé kó wá kó gbé sí wa kó gbé sọ́dọ̀ mi.
0: Yóò dẹ̀ gbé wá kó máa gbé lọ.
4: Bí ẹ ṣe dúdẹ́ bẹ́ẹ̀ ni mà. So ẹni tí Ọlọ́run bá ti dá láre, ó ti dá láre nìyẹn o.
0: Mo ti dá láre.
4: Wọ́n á yàn, wọ́n á yanjú o.
0: Àmì ẹ ṣe mà. Ẹ ṣe mà.
4: Ẹ kú ètò.
0: Ẹ ṣe mà. Ọ̀rọ̀ làwọn èèyàn ti sọ yẹn, ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa sọ ẹ̀ ní sọ̀rọ̀ tán. Mo fẹ́ fi Ọlọ́run ọba bẹ̀ wá, ẹ má jẹ́ ká gbèjà ara wa, ẹ jẹ́ ká fà àwọn ọkùnrin yẹn lọ́rùn sílẹ̀. Sọ̀rọ̀ mi ti yé yín, wọn ò lè ṣe rí bọ́ ṣe ń ṣe yẹn. Wọn ò lè ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ o. Bọ́ ṣe máa máa ṣe, òun náà ṣe ń ṣe yẹn. Èmi mọ̀ pé Ọlọ́run máa ran gbogbo àwọn obìnrin lọ́wọ́. Ẹ jẹ́ ká ṣètò tèní, mo fẹ́ kẹ́ ẹ kàn gbọ́ díẹ̀ lára nǹkan tí ètò tí mo ṣe lánàá. Obìnrin kan fi ohùn ránṣẹ́ sí mi, wọ́n tó mẹ́ta. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ eléyìí ná. Tẹ bá wá gbọ́ tán, a wàá sọ̀rọ̀ èdè lórí. Ó yá o. Ń bọ̀ o.
5: Yes, ma. Kò sí problem. Ẹ ṣe mo dúpẹ́ ma.
0: Mo ń bọ̀ ẹ má bínú ẹ̀yìn ara ilé. Ó yá gbé music sókè náà káwọn èèyàn máa gbádùn music lọ. Àmọ́ bí tá a jù sí ni o.

0: ni kan te so le ni bi to de je yi pe o affect mi die o eni yen okunrin yen lo affect ninu live pe lo nkan to se fun mi nigba yen ai mo kan mo kan lo se mi nigba yen to ra won parents ni won ma hash mommy gan ma se le ma lo bi ma gbe le ma lo bai ikokoko ya mi o ti e kin fun wa laye lati lo re pe boya kan o kini no ma npe won wa ni omo eni lo re ni no ma so fun wa ngba yen so ladugo kan to ba ma po won wa ni iya iya atomo ore atore kini kan so ropinrin marun ni mama mi bi okunrin kan soso o ndo wa ni arin wa o nde ni last born mommy to cut the story short seri nkan to sele te so yi le mi nkan to se mi ni tori ngba iwe mi mo jade secondary school tan ni awon ma lo si bi ma se mi mo n try lati get admission leki ni ekeji mi o gba admission yen so mo n lo si lesson kerekere mo pade ma yin mi ni ati ejo n soro not man o but his boy nigba yen o ju mi lo gan n to ba lowo mi gan o fe to boya bi 9 years to 10 years nikan to ba lowo mi time yen o ju mi lo gan o ma so fun mi pe n sa ni fe mi ni o wa mi n laike n se kini kan o lesin wa o ki si nile o ki se gba o n laike muslim lohun naa baba won alhaji mi o won o gbe lodo won akure lohun still school futa lohun wa nikankan ko beyen ma n so gbogbo efun mi mi o le fe yin egbon e ti dagba ju mi lo eyin ti wo school emi o iwo school nikan o sa ma n da mi laamu gan gbogbo gba yin ti mo jade secondary school though gbogbo yin naa mo ti wa bi 19 years tori education wa se ngba yen lati ka ma ko lo sibi ko lo sohun lo ko lo sibi 19 years ni mo jade secondary school ngba yin o sa mo le mi o ma n wa sile wa a go sibi kan a ni kan wa pe mi mi na lo ba a ba mi soro egbon mi o le fe yin edagba ju mi lo o lohun ti ni experience ni school pe awon omo school yen awon olosona n se couples life na ma n gbe school so won a ti fe won fe won ko to di pe won ma mari òun wá wò pé tóun bá tiẹ̀ máa fẹ́yàn gan ẹni tóun máa fẹ́ sílé tóun máa fi ṣèyàwó òun ó máa jọmọ kékeré tí ò ti mọ pé bóyá kinní kankan tóun mọ yìí pé ọmọ tó jáde nílé re tí ò ti wọ skul tó pé ó máa wà lábẹ́ kọ́ńtrọ̀ òun máa mi mo máa gbà ó ṣá tọ̀mí títí tí mo fi wọ skul mo get admission mo lọ sí skul awa bá mi skul a tún fún mi láàdváìsì a máa ṣọ́ mi ó lè wà nù skul for 3 days tí mi ò ní mọ̀ pé ó wà nínú skul mi a dẹ̀ máa ṣọ́ mi káàkiri a máa ṣọ́ mi káàkiri kí mọ̀ mi kì í mi ò lọ́rẹ̀ẹ́ nílé kò mọ́ mi lára náà kí n lọ́rẹ̀ẹ́ ní skul mi àti ọmọ roommate mi nìkan àjọ máa ń jáde àjọ máa ń wọlé mi ò ní mọ̀ pé ó wà nù campus a máa ṣọ́ mi káàkiri njọ́ mo wá rí ló wá já mi lẹ́nu ọmọ yìí kí ló dé kí ló yẹ òun wá ó sọ fún mi pé ọmọ wa kò dẹ̀ tí sí fóun gbà yẹn àti máa lo fóun kò tí sí fóun ní gbogbo àwọn ìlú yẹn àti lọ skul gbà yẹn mi fẹ́ dárúkọ èrú àṣà èrú wà ni mo lọ nígbà yẹn kò sí network so mi lo fóun kò náà tó bá lọ sí àkúrẹ́ nìkan ni ó máa lo fóun lẹ́tà la máa fi ń sábà sọ̀rọ̀ ó máa ń send lẹ́tà sí mi àti bí 4 days ló ti wà nù campus tó ti ń sọ ìkáàkiri mo rí pé òun ò ní ẹnì kankan ju ọ̀rẹ́ ẹ dúdú tẹjọ máa ń rìn yẹn náà lọ kọ̀ọ̀kọ̀ọ̀kan mi ò sí fún ìrànà ìwé mo wá kà á mọ́mì mo ṣágbà o mo wà lẹ́ńdí 2 ló wá kí mi ló bá lóhùn á sùn ló bá má sùn ọ̀rẹ́ mi lọ sùn ọ̀dọ́ níbọ̀ wa èmi àti ẹ̀ bá ríra lóyún bá dé bí mo ṣe lóyún nìyẹn mo wọ ND2 ò ní mo lóyún fún gáì yìí bó ṣe rí pé mo lóyún báyìí tí mo pè é pé mo write letter sí pé nǹkan bá bá ìṣẹlẹ̀ o pé báwo la ifẹ́ ṣe o pé ẹ̀kọ́ iná ní òòjọ́ ṣàánú mi o mo sì wọ́n school àwọn parents mi ò gbúdọ̀ mọ ọkàn bẹ́ẹ̀ mọ́mì ó ní ta ló lóyún fún mo ní ìwọ náà ni olóhun lo lóyún fún òun lo lóyún fún mo ní bẹ́ẹ̀ ni ìwọ ni mo lóyún fún mi ìlẹ́lòmíì èbí ìwọ nìkan náà ni ó ní ẹgbàún ṣe ìwọ náà dẹ̀ rúdú pé o lè foyún sílẹ̀ fún òun ṣá pẹ̀lú ibi tóun ń dàgbà dé pẹ̀lú level education òun ó máa ń ná 91 kan lòun fún lóyún gbàrà sọ òun dẹ̀ ti parí ní fútàǹgbà yẹn kó ti sáàbò ti ṣe rìtì bàbá ẹ̀ wá jẹ́ commissioner ní Òṣogbo one of the commissioner ní bàbá ẹ̀ lóṣogbo ṣùgbọ́n ọmọ jìnrìn ni wọ́n ó ṣe yarí mọ́ mi lọ́wọ́ ń táìmù yẹn nìyẹn o lóhun ò ní ìdí oyún tí máa kọ lẹ́tà sí kò ní reply mi fódìdí oṣù kan oṣù ẹlẹ́ẹ̀kejì ló bá ní kí màmá tèmi mú mi lọ sí orí òkè o pé èmi ò lórí ọkọ o kémi má sọ pé mo ti lọ́kọ o pé kémi mọ bí má ṣe máa lọ sórí mi o òun ò ní ìdí oyún o tóun bá tiẹ̀ máa fúnyàn lóyún ó máa jọ ọmọ tóun mú nínú agbolé tí màmá ẹ̀ ń ta igi igi oko dẹ̀ ni màmá mi ń ta bàbá mi ló ń ṣiṣẹ́ ìjọba orí fún sọ mi màmá mi ń ta tẹ́lẹ̀ kó tó di wípé gbogbo ẹ̀ rọ́ǹda wọ́n fi màmá mánéèjì yẹn nínú ilé bó mà ṣe di woro sí woro ńgbà yìí àwọn ọ̀rẹ́ mi bá ń kọ́ mi ní nǹkan lóríṣiríṣi ilé ṣe gbá lórí yìí mo ṣáàdó títí tó fi wọ 3 months.
1: ẹ wá ẹ̀yin ara lé ẹ máa ṣe bínú ibi tí mò ń lọ gan mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ ìbẹ̀rẹ̀ ni arábìnrin yìí ní at the end of the day òun lọlé àwọn ìgbì ń gbà òun padà ó ní bóyá torí àwọn olókulò tóun ti lò ó nígbà tó yẹn pé 6 months ó ní fúnra ara oyún ló wálẹ̀ láì lo nǹkan kan ó ló lọ́n bóun ṣe máa yẹn náà má rì òun náà má rì ibi tí mò ń lọ gan rèé o ó ní lẹ́yìn bíi ọdún mẹ́sàn-án àbọ̀dún méje tóun ti settle down ní máa yín wá ń wá kiri ǹjẹ́ kí ló dé ó ní máa yẹn ṣe pé gbogbo ibi tóun bá dé wọ́n ní kó ń wá òun lọ ó sọ bẹ́ẹ̀ sínú fọ́nrán yìí o torí àkókò torí ìjọba àkókò ni mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ọlọ́rọ̀ fúnrara ẹ̀ ni wípé bí ọkùnrin yìí bá ti ó ní bóun bá ti ń bímọ tọmọ yẹn bá ti ń pọ́dún mẹ́ta náà ń kú ìpọkùnrin ni eléyìí tó pẹ́ jù ọdún mẹ́rin ó ní wọ́n ń kú pé kó ṣàánú kó ń jọ nítorí ọlọ́run kó ń jọ ìgbà yẹn ò kò yé òun ni lédi ní òun ò dẹ̀ gbé ṣe pé ibi tí mo wá ń lọ gan rèé ṣé rí orí ẹlòmíì jàjọ ogun lọ ó sọ fún yín ẹ̀yin ọkùnrin kan ti bá àwọn ọmọ kan tẹ́ẹ̀tì lẹ́yìn nígbà tẹ́ẹ̀tì kọ̀ tẹ́ẹ̀tì lẹ́yìn kan lẹ́ ní tó jẹ́ pé ìyá ẹ̀ lẹ́ ń jẹ dọ̀ọ́lá ọ̀sẹ̀ màmá kan ní kí n sọ fún yín màmá yẹn láwọn ti 75 pé ńgbà táwọn wà ń sisí àwọn ṣeré egéle dáadáa àwọn ṣẹ́yìn pé dàárọ̀ yìí ọlọ́run ò yọ̀ǹda fáwọn ípé kí n bá gbogbo ẹ̀yin ọmọ wa sọ̀rọ̀ ípé kẹ́ ẹ jọ nítorí ọlọ́run tẹ́ ẹ bá bẹ́rẹ̀ egéle yín débi olóyún dé wọ́n ní kẹjọ kẹ́ ẹ má ṣe pé kẹ́ ẹ fi sílẹ̀ o ní mo ṣe fẹ́ parí ní tí mo ṣe ní àná mo bẹ̀yìn ni arábìnrin yìí ní ọkùnrin yìí wà lẹ́nu ẹ o dọ̀la àwọn òsọmọ tó bí tó dúró rí ó lọ ní òun ti má rìn fóun lẹ̀ lé ọkọ̀ ó lọ́kọ́ ní kó máa dá lóhun tó bá ti ń pè òun kó ń gbàdúrà fún un ó lọ́kọ́ ń gọ́ ní kó ń gbàdúrà fún un ó lóhun àtọkọ ń sowọ́pọ̀ àwọn gbàdúrà fún un ohun tó bá ti bímọ tọmọ bá ti pọ́dún mẹ́ta tọmọ bá ti pọ́dún mẹ́rin làwọn ọmọ ń kú o ẹ wo lọ́bọ̀ o irú ọkùnrin yìí ò ní sọ fún ìyàwó ẹ̀ o ẹ wo lọ́bọ̀ o series of things like that ló ń ṣẹlẹ̀ mo bẹ̀yìn ẹjọ́ tó o bá ti pàdé ọkùnrin tó o bá ti size ẹ̀ up tó o bá rí pé léyìí ò lè fẹ́ instead ìtàwọn tó wà wá sọ̀rọ̀ ẹ̀dọ́mi òjò àǹfààní àdúgbò wa ní má ṣàun ó dẹjọ́ kò jẹ́ kò níbẹ̀ẹ́ lọ́hùn kó o pàdé tiẹ̀ dẹ́n gbogbo ẹ̀yìn ọkùnrin tẹ́ ti ṣe mistake tẹ́ bá sì lè ráwọn ladies tó bímọ fún yín ẹ wá wọn lọ o kó rí adé àwọn ọmọ wọn yìí ọmọ sùn ta o bóyá nǹkan lọ́gbọ́n ayé ẹlòmíì tẹ́ ẹ mọ̀ èmi kọ́ wọn ní kò gbúdọ̀ wọrí lò èmi kọ́ ni mo ní èmi kọ́ ni mo lọ́mọ yẹn mímọ èmi kọ́ mo fún ẹ lóyún mo mọ gbẹ̀ngà náà mú ẹ mo mọ kinní kan náà mú ẹ bó tí màtẹ́ jọ ń ṣe wọlé wòde kátikàti ẹgbọ́n tó ló sọ fóun lóhun kéèyàn fi àkúrẹ́lẹ̀ kó lọ kéèyàn lẹ́rù wa kán dẹ̀ sun oorun alẹ́ ọjọ́ kan kọ́ lọ́n dẹ̀ ṣáá mi sí gbogbo igba ton wa lo se bo mo pe gini ye nta. And so what? Ninu koko dudu eko fufu ajade monokai. Ninu koko dudu eko fufu ajade eyan bu eko fufu ba bi oni mo puro. Eyan bu eko fufu jade ninu koko dudu. Emi ti fun tan na yen antiquity it has come to an end. But mo fe be gbogbo yin eyan omo wa ejo te ba ti sere egele. Omo bibi isarun. E ti loju eso kan. E ti loju ose meji eh alasira ojo ora. Emi ti reni to je pe o bi omo meta. To pade nti obi mo return she white wedding won she ireta sun ni den beni luck ni ibi kan na de la gbe yan ri kadara opapo ese de lo nsare ori ore bi kan eko eleko legba elegba emi ti eleni kan ton ni ko mari olohun to ba ti bi mo lo n fe fe won ni kilode o lawon yan ti ni experience iya n to ba lo fomo ti o ti igagboro ti obi mo ri o la pada bota o se mo re n to bi mo ri yen se ma fi se yeye o de ma fun se yeye o ni o serious en to ti bi mo ri ti ya ti je to ti mo ju keji oja lo n fe fe e tun se tun bo yen ri o be yin eyin okunrin bi te ti sase ma se alert le o te ba si le ri be lo te le correct mistake yin emi me n to sase ma se ri o gbe yawo sile fun solid 18 years yawo yin obi mo fun o afi gba to pada lo gba iyawo yen iyawo yen de tun si bi won bi marun bo mi won la fi to ba gba pada ko to ro mo bi o gba pada ko to ro mo bi o that is God for you olorun niyan mo be yin ejo ntori olorun ejo ejo e ni le da si ntori mo ti ni alejo lori eto leni pa mi gbe aga won wa si bi mo ti ni alejo lori eto leni gege bi ise won o ma n ba yi mu nkan rodorodo bo ni ni ekan lose abe meji laarin osu won tun si de si wa lorun bo se n de leni eh to ba do la ma fun yin laye lati da si tile mo be gbogbo eyan okunrin bi te ti ba ti sase ma se ti e ba si le ri be wo te ba si le ri atunsese ki ona yin le la tori mo pe iya to n je a lot of men nseyin awon ton si bimo tori omo yen de n bere lowo won ni where is my father where is my daddy where is my kini kan ejo te ba le ri be tun se e ba iyawo yin soro o ku ti sele ke to pade iyawo yin abi be ko eh won fowo wonu ni won fi sosun won fi para oya e ba mi daruko yin fun awon ara ile
2: mo ki gbogbo eti to n gbo mi ni dede asiko yin oruko mi ni Olawoyin ti gbogbo eyan mo si salaye alagbo mo ki gbogbo eyin olo eyin ololufe mo mo wa oluaye mi si oba obirin ori afefe mo le ki gbogbo eyin customer wa na olorun a mu gbogbo wa ni arada laye atalafia loruko jesu a oni fi inira lo ile aye wa
1: mo
2: dupe lowo olorun mo si dupe lowo christi tori pe o n ba mi se o de ran wa lowo ko doju adura ti wa ko je ka se ti anu olorun fo oluwa seun mo fe wa da wa ni moran lori awon kan si meji to n da wa lamu ninu agu ara wa eje mo yi pe opolopo o ni arun balopo tin bo un firansin o lo sile lodun mewa iya eni to n ba joko ni church o lawon o ni oko ohun ni leader ni oni to n ba joko si odo awon iyawo leader ni church o ni oju ara won o lo ma run o si le lodun mewa eje ka fi irin ajo wa kamu lokun dudun ka ma toju ara wa daada nkan to ba ye ka lo lasiko to ye ka lo eje ka lo ti kini ba tin po to tin le lodun kan odun meji o ma ma bi mo sinu agbo ara wa ni a de ma lo nkan lorisirisi to si pe yo kan ma ki ore sinu system ni ko ni jade infection ma n jade lara o de ma n lo mo fe ke wa egbogi to ba da to le mojuto lati kuro nu agbo ara wa taro ofin ni morun laarin opero lagbara lowo olohun aisan ti ogbogun olohun ni jo se gbogbo wa o
1: amen
2: so mo tun fe ba wa soro lori awon to ni kokoro narun kokoro yi
1: se kinarun o ntan ni
2: eropo to n pe mi le lori wa ni ara awon o lapadi wa ni awon ti korakora ara awon bo elomi je ni ton ba ti we tan bayi o lara yuyun ni je ko hun o gbadun e jade sister e mo bura yin mole e mo bura yin pa olorun o fun wa lalaafia awon mi wa looto won ja ewo won ja igbo àmọ́ ó ní bí a ṣe máa ń ṣe bí èèyàn ṣe ń tọ́ tó fi máa ń bá ọ̀pọ̀lọpọ̀ lára mu lóòótọ́ o ní èèyàn bíi mẹ́wàá a lè rí èèyàn méje mẹ́jọ wa lo ti lo lara won se ra won to ku o ni ogbon ona mi ta tun ma ngba teyan fi ma toju won lagba lowo olohun a o ni faisin lo gba ese
3: eh iya wa ta ba ti en soro agbo amo pe lati jona nkan ti awon mama wa kon fi toju wa dagba ni ko to di pe boya eleyinbo wa de e fa won mo kon fe bere lowo yin ma ti eyan ba bimo to ba ton ba bimo ekoko won ni oka wa lori omo ki la npe ni oka gan
2: oka o je nkan to ma n ba omo wa lati nu oyun opolopo ablaboyun mi ma nfa itori nu ile omo lo ngbe
3: ni oka ngbe
2: ni oka ngbe ti alaboyun ba loyun wa so pe ko ma je bi ogede iyan ogede dodo to ba ti poju omo yen ma loka ori o de ma je ki omo sa wole ni
3: se ko ma fi din dodo ni abi kokon ma je bi igba teyan ba nje ogede were
2: to birin ba wa nu yin opolopo won ati ogede dodo ni ti mo so ko ma ti e je ogede dodo ra
3: ko ma je
2: dodo last time yen o le ma je yin ko ma ja won vitamin orisirisi o amo opo n to nfa o ni ogede talaboyun ba ti loyun to ba tin je ogede ju omo yen ma ni oka lori o de ma nje ko mo sa le ni ko ni je ko mo yo busara a ma sunkun loru ni gbogbo igba won ma bere pe awon ti fun lo nje awon ti fun loyan sibe na o si sunkun na ni
3: oka ye dabi sigi to ma ranju momo abi ba
2: o ka se ma o nje ko mo rorun sun
3: se a ma ranju momo bayi
2: inu agwa re lo wa to ba ti wa di ale ti gbogbo aye sun ti owo pa tese pa awa ma feju momo yen ko ni je ko mo yen ororo
3: omo yen nikan la ma ri
2: o nikan ni o ma ri
3: ma
2: sun kun sun
3: omo de riran mo fe be lowo yin ma agbo oka iya wa o
2: agbo oka iwa ko da bo mo podun meta mu romo mi ko odun mefo osu mefa lo wa omo yen o lo nle rarara o da bi omo osu kan oka ti je ki omo yen o sale o ti je ko omo yen o kere o ti gba gbogbo vitamin lara omo yen gbogbo bi ton de nlo kan lo ngun lorisirisi ko lo afi gba ton to ra agbo
3: omo
2: yen to wa busara
3: boya ifirin ni kan ja mo ya lode ekan daruko ewe kan to ki oka
2: okay nipa ti oka won ma pe gbogi kan ni apoka won ma lo ra won ma gepo ma won egbogi kan ton ba tun wa lo ri koropo won pe we kan ni ewe egun pelu epo agbon won le mu ki won o se komo yen ko ma mu a ma fi we
3: ko ma fi awon sibi won ton tolo
2: laarin osu kan won a ro boye omo yen lo ogun mo wu mo wu ni
3: kabesi
2: won ma tobi si
3: awon sibi won ton tolo yen bayi ni kan ma fi to si lenu
2: won le fun bi sibi meta
3: yen to ti je be pa mo wish kin do mo njo kan mo lo ja mo ba ri sibi ton tolo omode mo ba ra wale awon mo ni ki mo fe se mo ni mo fe ma fi yen se sibi ton tolo e so eni kan wa ma okile ewe eni kan ja egbo ese po ti lo n ton so te ba fe gbo e wa lo si ori Facebook page wa ibe emi o fe ti sin gba ton so ibe le ti le so dada boya tun ni nkan mi ti e fe
2: mo se video kan ni online mo fa awon yen ni agbo osa won la won osa kan be won pe ni h palore osa yi ma buru gan o koda to ba run eyan ninu ko ni le dide ma so bayi e ma pe mi o
3: e kan soso le ma
2: so ke de ko sile eni ti o ba si wa ri mu ko ma bo ko wa ra ni o wa nle
3: okay
2: so mo fe ke lo wa ewe yeye tutu ni o ko nse gbigbe o
3: ye ta ma nje
2: yeye
3: se yeye si wa
2: mommy o wa
3: ajeyeye bi
2: ewe yeye tutu ogede ewe ogede tutu ni o e ma mu nto gbe o ewe ogede tutu le ma lo ja so te ba ri bi si yeye na wa lo ja e mo pa e fowo ra be yen ke wa lo wa ewe pin se ri pe nti mo fun yin ke se nkan to ni wa la rara te ba ma se omi ogi e ko funfun ni o ko n se omi ogi solo tawon ologi nta o e ko ta nje omi ogi e le ma lo wa ton ma ti se daada to jina a ma lo mu efunle e ba ti lo da awon alagbele ni de efunle te ba ti re efunle yen e ma wa lo papo mo e wa de efunle yen ma gbo yen e se o e je ko ni ti daada ke to ma mu e meta lojumo le mama mu te ma fi ma lo bi e meji abe e se meji si meta kilo nje palore kilo nje osa ko si nkan to jo mo te ba ti lo gbogbo oju egbo to wa nu ara yin yo kuro nbe mu leni ko mo re mi ni titi to fi jade eyin Ekiti ni school ever University of Ekiti nkan ni nkan ton pe ni oso odalamu omo yen se tan lati lo serve oni won o bere si ni gbe kakiri e ma je kin to yin ko si test ti ko se so agbo eni mo se se fun omo yen de si kin o ti gbadun fun e lo pe mi omo 28 years oni mommy ah olorun se o ohun ti gbadun ohun si lo se test ko si nkan to nje 8 pylori kankan mo
3: tori ijoba akoko nibo le wa ati ero ba re ni soro yi
2: lati bi kibi e wo kan tun lo si UI kele lo si shop salaye alagbo laje tumo bi
3: ngbo na ti ma so ton ba wo mo
2: te ba ti de UI ke gbo kada kele lo sa je tumo bi ngbo na ti ma so
3: UI nan UI se me pe e duro teyan ba lo si university of ibadan sin ndo kan ti mo lo si e gbo sagbo owo wa o se junction agbo owo wa o se second gate wa se second gate ni abi bo ni kan ti so nbe
2: first gate ni ni wa university yen gogo ibe ninu agbo owo wa kan so ba won lo kada pa won lo si shop salaye alagbo te ba so pe lo saje tumo bi ni shop salaye alagbo won ma mu yin dodo wa bi kan gbo wa debe opolopo kan ma wa won la won awon get number e jo e ba ko number sile 07 o 30 90 29 58 07 o 30 90 29 58 elekeji 08 o 58 98 40 13 08 o 58 98 40 13 ni aro e mummy mo ntoju ya kan ya eni arun roparo se in fact mo fe fun testimony pe ara ya ti ya ojo tan gbe ya yen wa apa o le na ese o le na iya nkoda ya da gbogbo ara nu amo mo fun yin mo ni ore ofe loni pe inu mi dun ayo mi ku pe mo dupe lowo olodun pe o ti ba mi wo ya yen sun ori duro ni mo ba ya yen olodun de ti fun ni wo sun wo to ba ni dojuko e pe wa in ta ba le se a ma so fun yin in ta gbara wo ba ka a ma so fun yin pe agbara wo ka olodun ran wa lowo
3: so eyan ra le ko ni dun popo kin bayi ni obe oge akoko to emi na nsi lo le e wo mi e je ka toju ara wa asiko tutu la wa mo be gbogbo en te ba larugbo nle ejo e ma je ka fi won sile awon mo si wa ninu all day o e je ka keep won warm e je ka won mo yen je nkan to gbona lowo ton wa yi ko ki se nkan tutu tutu to di ni keje kan je omo yin ore yin ololufe yin oluwa ye mi se obobinrin ori afefe mi nse ri pada lo sile oluwa sin be se mi en be laye pade mi pelu nsudi ni ojo ola lagbara olorun o daaro

0: kò ní ṣú mi kò ní rẹ̀.
1: Má jẹ́ oṣù ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM949 ẹ̀yìn ẹ̀.
0: Kò ní ṣú mi kò ní rẹ̀.
2: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan-an ni.
3: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ ni o.

0: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o ti lè ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí bá bari bẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó 3,000,000, 2,000,000 àti 1,000,000 naira ó nílé wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtàn.
3: Ti paro oruko
4: be ni o

0: àwọn táyé sì yé wọn ní aṣọ ra wa wọn ní àwọn tẹ fọkàn sí gan participate nínú kíní má sọrọ ẹ jáde lẹnu mọ wọn ní àwọn tẹ fọkàn sí gan practice ẹ so má sọ jáde mọ ferrari boyfriend ẹjọ yẹn kọ́ni kò pẹ mọ. Kogbe ma mi
1: o ti block e ti pe ti
0: awa alaye spora alaye espaya ibi ta software wa ba ba le adu ye kiri e para gbadu last ah was you e wa gbe mi Facebook ki wo comment awon eyan be

dìgbà. Ẹ káàárọ̀ lẹ́ ṣe dáadáa lẹ́wà. Akú báwọ̀ ṣẹ́ṣe yá sí látàárọ̀ ṣe dáadáa lẹ́wà. Lẹ́yìn iṣẹ́ lètò tá a kán lágbá mi ẹ̀ yìí o. 32 FM ni wọ́n ń pe bí 94.9. Ẹ má gbèsè gbé ara wọn torí ìbójúra wọn lọ. Délé Akínbọ̀dé lórúkọ mi, Délé Ìjìnlẹ̀ ọmọ tó ń sọ. Ọyẹ́ ẹja jọ gbà á sọ́wọ́ iwájú ẹmu bá ti máa ń ṣe lè ní jàre. Eré là ń fọmọ inú ayò ṣe.

0: Rọmi sí. Nípele Alábàjá. Yàlù iṣẹ́ yàlù nìyẹn. Yàlù máa máa wọlé pẹ̀lú àwọn àjàsà àti ẹ̀. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ ẹ̀yin náà mọ̀ yí pé ọ̀rọ̀ wa. Rèmi àti yín á pera wa sí ronú díẹ̀. A sì tún fi fàájì díẹ̀ sí tí máa ń jẹ́ ká yóò dáánu. A kà gbọ́dọ̀ mọ tí gbogbo ẹ̀ lọ dárí.
1: Ẹjọ́ ìrẹ́ máa rí bẹ́ẹ̀ kiri.
0: Ẹ tí ì ra tíkẹ́ẹ̀tì o. Mi mà tí ìrè èèyàn pè mí pé wọ́n fẹ́ ra tíkẹ́ẹ̀tì Àmàlà. Àmàlà Festival. Recreations Club ńlẹ̀ Ìbàdàn. Ibi tí símọ́ǹtì ti gbẹ́dúnlẹ̀ gangan ni táàyè ti gbà wá. Láti ṣeré wọnú ara wọn. Àwọn ọlọ́kà tó sì dáadáa ni wọ́n ń bọ̀. Ìyá Àdíjá Alámọ̀là ń yànnà Adé Ọ̀yọ́. Lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì mi. Ìyá Àdíjá ti wà tipẹ́. Bàbá ní a kó gbogbo àwọn Alámọ̀là alẹ̀ Ìbàdàn ibí. Kò lè gba àwọn rẹ́ẹ̀kì gan ò lè gbá gbogbo wọn. Oríṣiríṣi àwọn Àmàlà tó ṣe dáadáa. Àdúgbò kan Alámọ̀là kan ní Mọ́ndì bẹ̀ẹ́ mú. Ẹ bá lọ oríta pẹrin ó lálámọ̀là kan tó dibẹ̀ mú. Bẹ́ẹ̀ dé yànnà jègèdè ó lálámọ̀là kan tó dibẹ̀ mú. Gbogbo wọn gbẹ̀gìrì wọn sì dá. Ẹ lè gbàbùlá. Ewédú àbí kẹ́ ẹ gbàbùlá alá. Àbùlà ẹ̀fọ́ nìkan ni òrògbọ́n yẹn ti gbàrí lójú. Ẹ ò bá ti gbàbùlà ewédú ó gbàbùlà alá. Ẹyin tí Àmàlà ń ṣe lára pọ̀ gan ẹ mọ̀jẹ̀ ń tàn yín jẹ́ o. Ní báyìí lè lọ ìlú kan tí wọn bá ti ní Àmàlà èmi è pẹ́ ń bẹ̀. Ilé ó ti máa pè mí yáyáyá. Bí mo mọ̀ bí lọ́sàn-án nǹkan ti ẹ̀ jẹ́ ọkà àtògúnfe náà. Ògúnfe. Bàbá bá fún mi ń bi ìrù. Nígbàrà fún mi ń bi etí. Bàbá fún mi ń bi etí. Lè fún mi ń bi ọwọ́ bí ìgbánú yẹn. Àbí kẹ́ lọ fún mi ń bi tán. Ìlú táwọn ẹran wà ni mò ń dákọ yẹn. Délé ìjìnlẹ̀. Mo bí tí n bá ń ṣe èèyàn téèyàn ò bá ti lè jẹun. Ní dókítà á ní ẹ jẹun. Tó ń tọ̀ wọn ò lè wà láyọ̀ ń kẹ́rù ọkọ̀ díẹ̀ díẹ̀ nu. Wọ́n tètè ya wá abẹ́rẹ́ kan tí ó fi máa tí ó máa mú ibi pààyàn. Tí ó máa fún yàn ní oúnjẹ gidi. Ẹ jẹ́ ẹ mórí tó ń lọ ìjàre tẹ́ ẹ bá mọ̀.

0: ilé òun mérí. Jọ̀nba ń gbọ́ múnjọ́ kan, mo lè gbé ọ̀rá ìdílé alámọ̀lá àbàdé. Àlejò kéré jù tí mi ò mọ̀. Tí n bá ṣe mọ díẹ̀, màá mọlé alámọ̀lá 500. Tó ń jẹ wọ́n dáa tán ni o tí ì ṣe àwọn. À ń kiri agboolé o. Ó sì bá ó kéré jù ó sì bá ògún fi bíi mẹ́rin máa tí wọ́n sùn mọ́lẹ̀. Ṣé ẹ ti fẹ́ pè ní. Hello. Hello. Ẹkú ọ̀lẹ́ o.
1: Sọ ìlú sọ̀rọ̀ láti dí ìrókò.
0: Ìdí ìrókò ti bo.
1: Ìdí ìrókò tá a mú lóko.
0: Ok, ìdí ìrókò lọ́nà a mú lóko. Ìpẹ̀lẹ́.
1: Yes, sir.
0: Bàbá kọjá sọ́nà sókè díẹ̀ lápá òsì.
1: Yes, sir. Hello.
0: Yo, mo ń gbà yín.
1: Mo dẹ̀mí lọ́dọ̀ ẹ fún wa lórin.

0: Baba, ewo, die mo mo dile mi mo gbele tan.
1: To ba se pe ku pe ni Olorun la ta ko to.
0: E ran mo le ogun be ye. Die mo mo be.
2: Olorun ba fun ni ku ere, be ki lo de to.
0: E ma ke mo. E ma.
2: Te ba ti mo ile ewin.
1: Bo fun baba pelu ma. Baba
0: pelu ma lo. Kọjọ ayé kò lè dùn. Bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ò kọjọ ẹ kò láyé. Bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ò kọjọ ayé kò lè dùn.
1: Ẹ̀sùn náà bí

0: kábàárẹ̀ ajúyọ̀ lọ́rùn náà.
1: Bàbá ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Bàbá ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o.
0: Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o. Ta lọ jẹ́ fàbẹ́rẹ́ gú

0: definitely e be gba mi niyan ngba te mo aarin orin te ibere orin nikan le mo ba la ji ma so pe mo rin yen
1: ah
0: eh te ba mo orin e mo lati ibere dopin ni hmm e ba wori e mo number mi abi e mo phone number mi
1: ben
0: send message mi bye kim fi card sori fun bi be gba mi niyan mo ko wa n play die fun yin e gbe mi ati n jo wo nu koko do e lo seriously ni se gbo hello ani ko tu ti debi o e kuro le o sa
2: e kuro le e ma pa le e lo fe gba yin
0: o be se e mu ka jo sun la se ke se gbigba nu laarin bi ati
2: o jo be ba
0: eh se mo bere ori te ni ma rin te ni mo pe
2: o be se igbo ni e ku eto
0: o gaju
2: se ni mo wa bi amolaye
0: lagba emi gan ro ka ngan yen
2: ah o ti tan e wo e ma gba ticket emi ati yawo la fe jo wa
0: e ati yawo yin
2: but ele mo bi alamola 500
0: di wallahi ni baden wallahi yi sere o
2: egbiyanju wallahi
0: e daruko adugbo kan ma ju obi talamala kan ba wa fun yin be e kan so ibo le yin gbe
2: elebule
0: n gbe eh se mo bi inisuru se mo bi police station yen
2: orita merin
0: te ba fe ma lo sona ibi te fe lo ja sona ku ola yen
2: ikola ta n gbe n lo si ibi odo
0: yen ke to de ibi odo yen ti ri airport tun ba iya ajesa
2: ni bi o ka to de bi odo ke
0: ka to de bi odo number 1 e da ko bu mi
2: okay e je nu daruko ori akala nko
0: ah ori akala e modo ya sa yi ori akala ni waju bovas
2: mobi
0: te wo ni ring road
2: mobi ring road
0: ya ka wa nbe tele bo ti kuro nsin sugbon e wa sun siwaju lowo sale oye yin ibole tun fe
2: mo mo ti liberty la pe liberty yen bi junction
0: ibati debi junction yen abi lapa otun tan kun blue
2: beni
0: yin ga mo junky e se mo gbogbo be yen te korin ni ile alamola le memo bi ri
2: ibi to je da oni mo je to dada fun mi
0: beni o
2: yen lawon kìí pé o ti ẹrú oúnjẹ ìta yẹn ó máa ń wúyọ gbá mi
0: bẹẹ
2: ni kí n láìkí àwọn gbẹgiri yẹn
0: gbẹgiri
2: àti ewédú
0: ogun fẹ tí wọn bá gé dáadáa tán gé tán
2: mo ti débi ti ọdọ ìyànádé ọrẹ rí but ó wà èèyàn kan lè máa jẹ yẹn lójoojúmọ
0: ẹyẹ
2: gbọdọ yàpọ o ẹ tó bá ní ìfẹ sí ogun
0: so ibi tó bá kayin mọ ẹ pe nọmba mi mo fẹ jẹ ọkà n bí o yín sọ pé ẹ bàbá ẹ yí báyìí.
2: wàhálà ìbá stọ nọmba yìí máa béèrè tí wàá di ẹ ní àgùn wa béèrè wọn ti ìwòròdúkọ.
0: ìwòròdú ààyè tó ti ẹ̀pọ̀ ń bẹ̀ yẹn pọ̀ ẹ mọ̀ pé sẹ́ńtà ni bẹ̀ yẹn ààyè tó sọ̀ráǹdì ìwòròdú yẹn pọ̀ gan.
2: Ẹ mú mọ bí kan bọ̀ mú ẹ wù bá mi tún wà mú mọ bí kan mú ẹ jẹ níbi iwájú iléeṣẹ́ kan tí rédíò wà yẹn ìkan wà bẹ̀.
0: Okay. Ẹ ti dé wòrò tán nìyẹn.
2: A ti dé wòrò tán ẹ ti mọ rédíò tí mo sọ rédíò ṣe sọ tó wà báyìí.
0: Mo ti mọ̀ bàdé rà tá a bá yà wọlé báyìí.
2: Tá a bá ra yà wọlé díẹ̀ báyìí.
0: Ṣé l'express àbí ní odu
2: tí a bá. Lórí express yẹn níbi ní car wash yẹn.
0: Tẹ bá wá fònà sódì kejì. Ẹ kàn sọ fún ọ̀kadà pé ọ̀dọ̀ yàbèjì.
2: Yàbèjì.
0: Nídìí àgbà. Abẹ ní nídìí kànga. Ọ̀rọ̀ yín ti sú mi. Ẹ jáwé èyí ó kọrin járe. Ẹ jáwé èyí ó kọrin. Èyí ó dàbí ìgbà tó lu efu wọ ọbẹ̀ ẹlẹ́lẹ́. Ẹ̀ló ta ló wà bẹ̀.
3: Ẹ̀ló ẹ káàtàn.
0: Ẹ káàtàn o.
3: Mo fẹ́ kọrin ni o.
0: Orin èwo.
3: Àwọn orin náà pè náà ní kí mi máa kọ́ fọ́lù rẹ̀ ni.
0: Ṣé léyìí tí mò ń kọ́ lọ́wọ́ lẹ́yìn láìké léyìí?
3: Ẹ lọ́wọ́ fún mi mi.
0: Kì í fún ìmí. Ìmí yẹn gangan wá lélẹ̀. Ìmí gangan lélẹ̀. Ọyẹ ajá àzó lẹ́nbẹ̀. Eni suru. Ah, eja ko gbo kan iwo nu computer no ko yin na.
3: Oju kan mi ni.
0: Oju
3: kan mi ni Safadin Ali.
0: Ah, Safadin Ali ewo. Original. Eduo e soro now. Hello.
3: Kila
0: gbo ko yin gangan.
3: Sarafadin Ali
0: eyan mo joko eyan marun le joko kan suno na yin oni e bo lori re joko nu yes Sarafadin Ali nbo la dugo yin
3: Ali kan si
0: lona gangan si ni yen
3: ben
0: oya se mo pe ni gbegbe to lori ba tin kon lejo mo ko
3: Ben.
0: Yeah.

0: Hello, ni je pada kabukun ro le tori nte fan ran ran ran yi ko fe jora won
1: la
0: dan dan dan ere ni gigabe o alaye tarafa ali o fe kabuku lati kesi in sare kala buku ni isin gin temi
2: rise up to dance to many
0: talo anbe
2: rise up to dance to many
0: otija 0705500949 erin lan for manual you say
2: to dance to my
0: erin la se firin kini omo yi pe ikanni erin ni bi 0809700949 ima foje peter oni okunrin takutakun ijile baba o miki omo bile awon ile adijo wa lataye o ti pe gan oko ya down si ko ni baje se o atapata ganga o lo ti mu yes oludoye tun mi se awon to ri Facebook ni ya o. Hello somebody.
3: Hello.
0: Yes ma.
3: Baba la jamala.
0: Gidi ah. Emi ma bi si.
3: O wa gbo bi amala wa n badan ba tori ode.
0: Ani mo mo bi ona 500.
3: Ah ah igi le. Mo me do gbogbo.
0: Ni sa mo ire gbogbo e mo wo lo ni o.
3: I like your jet.
0: Gan ah. Ta ri bi e be ri bi mo se ri sonjo yo lara mi
3: o yo lara ni mo so ta eto
0: eye gugu korin di
3: e ni se ti ni la tojo
0: mo ti mo pe bi alamala lu o friki eni go se amole alamala da for do mo ba bi olowo re je. Hello.
4: Hello.
0: Ta ba won eyin o kin pa ogun fe ti won bi eja kika bi eran 200 500 pomo eh. Hello. Hello. Oya e soro soke.
4: Adura dojo ni.
0: Ki la pe?
4: Adura dojo.
0: Boluwaji.
4: Adura dojo.
0: Asiwaju latojo. Ele. Abe fe ki ju la lama la fin lojo ni. Yes, ever calling. It will ever network, you know, I clean you. Kile gboko yi? Lati lalupon.
3: Beni.
0: Gbogbo ola abi?
3: Beni.
0: Okay, lati lalupon. Lalupon eji oku. Te mo le alama la nbe un. I didn't do it. Ingba te ba ti challenge lo damola nla lupon se o saro ti le o ya ko ni e pe gbohun oke jare e wo let e tun fe juri
3: so na me so ni right now dance to fuji gabe so mo no let just dance to fuji gabe ama jo
0: e farabale
3: eni
0: su ẹni sùúrù ìdí máa jẹ́kẹ́ lomi ikọ̀ wàyẹ́ kì bí ẹ̀mẹ́ ẹni sùúrù ìdí máa jẹ́kẹ́ lomi ikọ̀ wàyẹ́ kì bí ẹ̀mẹ́ wàánù ìdí ẹgbẹ́ ẹ̀ mọ̀wé ṣùgbọ́n ẹ ti ń sáré jù. ẹ mọ̀ jẹ́ fún yín ní igbó dúdú torí mo bí eléèbó yẹn fẹ́ ṣe dí àbí. Kí ló yá ń bẹ̀? Mo níbi eléèbó yẹn fẹ́ ṣe díẹ̀.
1: For ladies and gents, responsible and reliable. Especially for students
3: who know how to be. What I'm making sure you have to. What I'm making
0: sure you have to. Farabale, yay. Farabale, Yabukola, Latila Lupin. Farabale, bone, a con con come in. Ẹ mọ sọ mi lẹnu jàre.
5: Hello.
0: Hello jàre bọ̀dá.
5: Ìjìnlẹ̀ pampa.
0: Ẹ ǹlẹ́ sà.
5: Ẹ sà.
0: Orúkọ yìí.
5: Ọlájì orúkọ mi láti UI.
0: Ọlájì rẹ láti UI.
5: UI bẹ́ẹ̀ ni.
0: Ẹ mọ sọ fún mi kí n júwèé alámọ̀là fún yín UI o.
5: Ó pọ̀ pa. Jókan náà wà ní Jokodo. Skybank. Níbo tí ń jà bẹ́ẹ̀.
0: Ìyá mẹ́ta nínú ọjà.
5: Alábẹ́dé.
0: Àti gbọ́ orin ní ẹkọ. Ilẹ̀ orúkọ ilẹ̀ kan sì jáde.
5: Ọlájídé láti UI.
0: Sẹ́mi ogun tá a fi ṣeré ẹ̀mọ̀ pẹ̀lú omi òmọ́lé ọlọ́kà tó dáa.
5: Bẹ́ẹ̀ dáadáa.
0: Nítorí bá gbé wá kà mọ́ ṣọ́ọ̀bù náà ni ọmọ jẹ wọ́bú.
5: Dábàá tún di alákíá lọ́hùn àti Màrí Adába.
0: Adába Alé ní airport.
5: Ní airport.
0: Ẹ tún máa ń kúrò ní UI lọ jẹ ká. Láì sàfisí.
5: Ṣéyìn fún wa ní Ṣínà Pítà ni.
0: Ṣínà Pítà sí wa.
5: Ẹ fún wa Ṣínà Pítà.
0: Ṣé Ṣínà Pítà lẹ́yìn lọ fún àbí?
5: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀fún Ṣínà kan rẹ̀ ẹ̀fún Ṣínà. Ṣínà Pítà. Ṣínà Pítà. Ọmọ Pétérù.
5: Bẹ́ẹ̀ni.
0: Àkànbí ọmọ Pétérù. Bàbá dẹ̀ wá wà ń bàdàn ní wíkẹ́ndì ẹ̀ lọ́wọ́ wọn.
5: Ẹ mọ̀
0: ìpìlẹ̀ mọ̀ bínú àti bá yíwo tó yẹ kẹ́ ẹ lọ wo. Àbá yíwo mọ̀ ti wa kò yẹ yíra ẹni jáde ìṣúnlẹ̀ ó ń lélẹ̀ ṣínà yẹn rèé ọmọ Pétérù.
5: If you know Ṣínà Pítà, you say yes.
0: Ẹ gbé ẹ ti ṣì bẹ́ẹ̀ yẹn. Raise your hand, lo so let us clap.
5: Let us clap.
0: Let us laugh. Now, Emmanuel, let us clap.

0: Oi, mama, olá, tu. Oi, mama, olá, tu. Oi, mãe, oi, mama, olá, tu. Que se que não dá milão, oi, mama, olá, tu. É.
1: Bọ̀dá Ọlájúgbé.
0: Ẹlẹ́gbẹ́ mi padà wálé o.
1: Ẹni sòrò. Ẹni sòrò. Abẹ́ polówó ọjà ni ló jẹ́ kí n stop yín bẹ́ẹ̀. Ìwé àwọn ọ̀bẹ̀yà tá a bá tọjà dé ẹ tún lè padà wọlé. Bọ̀ mo ti kọ́ nọ́mbà yín lẹ̀ ibi tẹ́ ẹ bá dé iná ló ń jòun. Ẹ try. Bọ́dà yẹn bẹ́ẹ̀ kọ́kọ́ mọ bó ṣe lọ ń bẹ̀rẹ̀ but at the end of the day ẹ try láti adjust náà àbí.
0: Bẹ́ẹ̀ni.
1: Nothing do you. Ẹ já tú ọjà dé náà kẹ wá padà.

0: days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari bẹni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé.

0: ìyẹn fẹ́ rújú àbí. Sa.
1: Mo ní yẹn rújú díẹ̀.
0: Ẹ sábọ̀ bí ṣínà náà ni àbí.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀.
2: Ṣẹrùbàwọ̀.
1: Àbẹ́. Ìkébé ìṣẹrùbàwọ̀ ọmọge.
0: Ọ̀dá díẹ̀ díẹ̀ olórí rédíò
1: lẹ́yìn. Ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀ ṣẹrùbàwọ̀

0: You know, see, that's made a dance like woman.
1: Thank you, Lord.
2: Say that. And I saw it always dance.
0: Made a dance like that, too.
3: First, I was to love you. I'm going to do
4: I'm going to tell the praise and worship.
0: He's doing a terrible. What?
4: First timer. Ẹ padà sáyé aláyè fáwọn pọ́stàmà kí ló dé kí lè ń wá bàbá kí lè ń wá bàbá
0: kí lè ń wá
4: mi ìwárí ṣe ní tọ́ọ̀tì
0: ni máa ní lọ́dọ̀ kan
4: bàbá yóò ní tọ́ọ̀tì
0: a ní máa padà ní
4: bàbá ẹ̀ ní tọ́ọ̀tì
0: sẹ́ mo máa padà ní
4: ọlọ́ọ̀tì ọjà òun náà
0: ok ká ni mo bẹ́ra fún ẹ̀yìn lówó sí ẹ̀ ní wá sí tọ́ọ̀tì mi
3: a máa bàgẹ́ ni a máa sọ ni.
4: Ẹ tó tọrọ títí ni aláìpẹ́ ìyá fún yàn lówó.
0: Ok ẹ bá
4: wọlé mọ́ mi yá ìgbà tó gbàjọ́ máa every Saturday night wọn bá yàwó wọn jà ní o àmọ́sẹ́kùnrin torí tó tó
0: tó
4: ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní
0: ní ní ní
3: ní
4: ní ní
1: ní
4: ní ní ní ní ní ní ní
0: ní ní ní
1: ní ní ní
0: mo láyọ̀ láti sọ fún yín pé ìsìn ọlọ́sọ tọ́jà tó ní àwọn akọni ló pa ní ẹ̀kọ́ kíkà
4: ta nínú wọn
0: ọ̀gá akọni náà ni
4: kò wò wá sùn mi o tún máa jí o tún láti jí sámọ́n ló tún bẹ̀.
2: ìdí ni pé mo kàn fún bó ṣe wà
0: ní. àmú ẹ̀kọ́ kíkà náà látara special number èyí tí ó kọ lẹ́ni. Nimi ti Ọlọ́run ti bá Moses sọ̀rọ̀. Ẹ̀sí Bíbélì yìí sínú ìwé Exodus.
2: Láti orin Bible.
4: Wo orin mo mú wá. Ẹ̀jẹ̀ ń wẹ́ sódò.
0: Láti orí kẹta ọbẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní ẹtẹ́ tí ìbẹ̀rẹ̀ jẹ́ kí ẹ máa gbọ́. Mose sì ń sọ agbo ẹran Jethro bàbá aya rẹ̀.
4: Oúnjẹ òun númẹ́rì lẹ́wà. Ẹ kó òun númẹ́rì. Ìwé lẹ́sọ̀dù wa. Ìdí ó tẹ́tọ́ mà ní testament. Where is Exodus? Ẹ tẹ́ o table of content as a prophet.
0: Ẹ kí ló kàn yẹ kó tó mọ Bible yìí náà. A ló gba ọmọ ọlọ́run lánàá.
4: Sọ̀kú ọ̀dílé Bible mi wọ̀ lè yá. Sọ̀kú ọ̀lẹ̀ yá. Tó lọ lẹ aláwùjẹ sàárín Bible mi.
2: Lọ́dọ̀ tó bá sílẹ̀ máa rà mí.
4: Kí máa ká ògbójú ọdẹ ní.
5: Before we start service, we say we don change, Now everything don dey scatter again. I go scatter everything now.
4: Sorry. Okay. Everything you mean by go scatter everything?
5: Me, I don dey talk. Yes. See this person, you say na poster man. Say make we beat am, say make we no beat am. Mo pojo and comot there, say no. Come na leader and scatter church.
4: I dey help.
0: Ẹ ṣe tí ẹ̀kọ́ kíkà ní bíríìjì.
4: Àwọn ní bíríìjì.
0: Abẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní. Moses sì ń sọ agbo ẹran Jethro bàbá aya rẹ̀ àlùfáà Midiani ó sì da agbo ẹran náà lọ sí apá ẹ̀yìn ejò ó sì dé Horebu òkè Ọlọ́run áńgẹ́lì Olúwa sì fara hàn nínú ọwọ́ iná àti ní àárín ìgbẹ́.
4: Ṣẹ́lẹ̀ kúrò ń bì.
0: Kí ló
4: dé? Why are you hiding Bible?
0: Is he my Bible now? Bible mi ni now?
4: Dẹ́mà dọ́nbẹ̀rẹ̀. Don't worry, don't worry.
0: Ó sì wọ́n kíyèsí iná ń jó.
4: Bẹ́ẹ̀
0: o. Bẹ́ẹ̀ni. Ẹ tẹ̀ kẹta. Moses sì wí pé ǹjẹ́ èmi ó yí padà sí apá kan èmi ó sì wọ ìran ńlá yìí èé ṣe tí ìgbẹ́ yìí kò sí ọ̀run.
4: Kò rún bẹ́ẹ̀ni.
0: Ẹ sọ pé nígbà tí olúwa rí pé ó yí padà sí apá kan láti wò ó Ọlọ́run sì kọ sí láti inú àárín ìgbẹ́ náà wọ́n sì wí pé Mose òun sì dáhùn wí pé èmi wà níhìn ó sì wí pé Mose súnmọ́ mi níhìn bọ́ sálúbàtà rẹ̀ kí o sì lé ẹsẹ̀ yìí nítorí ibi tí ìwọ́ gbẹ́dúró yìí
2: ilẹ̀ mímọ́ ni. bẹ́ẹ̀ni we are still coming there. hold on I like that particular man.
4: Ẹ jọ baba like lakadi ẹ ti kẹ joko sa.
2: Ta ló
4: ya
2: ìgbẹ́ tí
4: o mú. Kini ló ya.
5: Ya
4: ara
5: iye
4: sanwó
5: wike.
4: Olóyè.
0: wọ́n dábùkọ mẹ́. pápá ní ìjọsìn. Ẹ tẹ̀kẹ́ bàá ó ti wí pé èmi ni Ọlọ́run bàbá rẹ̀ Ọlọ́run Abrahamu Ọlọ́run Isaki Ọlọ́run Jacobu wọ́n sì ti pa ojú rẹ̀ mọ́ sí pẹ̀rù ní ojú Ọlọ́run nítorí wọ́n ti wí pé èmi ni èmi ti rí ìpọ́njú láàrin àwọn ọmọ
2: ẹgbẹ́ ìgbẹ́. Ẹsẹ̀ kéje ni kò ti dúró bí mo ṣe sọ.
4: Tí ló bá wà sùn?
0: Ìkéde náà lára.
4: Mo ti dẹ̀bi tí mo need.
2: Ṣẹ́yìn lẹ fún bá sì.
4: Ta ni? Ta ló fẹ́ wá sùn?
0: Èmi ni
2: ẹsìn máa ń wá mi káàkiri.
4: Parí àkọ́kíkà
0: ni. Ẹsẹ̀ kejì tí ó gbẹ̀yìn. Olúwa sì wí pé lítòótọ́ èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn yín lé Íjíbítì.
4: Ìpọ́njú ni àkórí ìwàásù.
0: Rárá.
4: We
6: continue to ace.
4: Hello, hello, Ismaya. Ekpara saye yin.
5: Sure. Sure. Sure, mo ko ba kolo. Sure, mo ko ba kolo otu e. Kolo otu e sure.
6: O ti ke ba wo yin na ma gba ti yin kilo se yin na o.
7: Oke, bo lo lu ko yin danu.
4: E gbe ni so.
6: E ti date mi.
4: Ẹgbẹ́ra sáyé ẹ̀.
5: Kọ́bì, inú kò kọ́bì.
7: Ẹja dùn, ẹja dùn.
4: Pàṣẹ sáyé ẹ̀, yẹ́s.
0: Ẹsẹ̀ kéje tí ò gbẹ̀yìn.
4: Ibi ìpín.
0: Ìpọ́njú yẹn.
4: Ìpọ́njú yẹn. O ti tó. Àpérí ìwàásù mi ni ó rí ìpọ́njú rẹ̀. Testimony. Ṣé a lè pe testimony kí ló ṣe lé ìgàn náà? Wọ́n jù. Ó jẹ́ lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́. Ta ló ṣe lóore gan bí lọ́sẹ̀ ọ̀sẹ̀ gan? Kí ló dé? Ó jẹ́ lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ tó ràn. A ti sọ sọ ka ti sọ ka ti sọ ka ti sọ ka ti wọlé a ti sọ rẹ. Máa nọ ju mọ mi, you don't talk to me that way. Give your ears, hey, hey, I'll stone you. Mo ṣe ń gan-an. Hallelujah. Ó rí ìpọ́njú rẹ lónìí ìpọ́njú ẹ tán. Ọmọ Igbo yẹn ò rá mi ṣe. Mo ní lónìí ìpọ́njú ẹ tán. O rá mi ṣe náà lónìí ìpọ́njú ẹ tán. Yálà ó gbàgbọ́ àbó gbàgbọ́ nípa ìpè tí a fi pè mí àti májẹ̀mú ọdún tí mi ò rántí mọ́. Mo ká láṣẹ ìpọ́njú ẹ tán. Mo mú ìpọ́njú ẹ mo gbé sílẹ̀ báyìí mo jẹ dáadáa ni. Kò ní padà wá mọ́.
5: Iwọ bá bá tẹ àmì mẹ́ta sí.
4: Wọ́n ní rí ṣe, wọ́n ní rí ṣe. Testimony time. Olúwa ṣe mí lóore láti pàṣẹ bàbá wa lórí òkè má gbé ẹ̀rí ìjọ mi wá síbi o.
7: Praise the Lord.
4: Hallelujah.
7: Praise the Lord.
4: Hallelujah.
7: Praise the Lord.
4: Hallelujah.
7: Praise the living Jesus.
4: Hallelujah.
6: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá wa lórí òkè.
4: Àdá fún mọ́ mi ẹ̀ ń kọ́. Thank you.
6: So ó ní ogún tí our family wa ti ń jà for like 7 years.
4: Ṣé ìyá ẹ̀ náà bá wọn jà sí? Ọmọ ẹ̀wà ń kọ́. Dáde ẹ̀ ń kọ́. Ṣé wọ́n ń gbé pọ̀? Wọ́n ń gbé pọ̀. Ok, continue.
6: So ogún ẹ̀ sà, àwọn mọ̀lẹ́bí wọn, wọ́n ti lé rí, wọ́n ti lògùn, wọ́n ti ṣoríṣiríṣi fún ra wọn.
5: Wọ́n ti bá fa.
6: Ó
4: lé gọ́sà.
6: Ẹ
5: bá
4: ló sì gbà tó
6: ti mo lọ, tí mo
4: travel
6: bọ̀
4: báyìí. Ah, tó wà. Bẹ́ẹ̀ ni sá. Ọfà báyìí. Ọfà kan, ọ̀rọ̀ pẹ́pà tí wọ́n náà sọ. Ẹ jẹ́ first time I can hear you.
6: Ìgbà sí ní pé wọ́n sáré pè kí máa bọ̀ pé ogun yẹn bó ti ń di kíní, ẹ láì sí. So wọ́n ní pé ogun yẹn bó ti ń di kíní, ó pé kí máa sáré bọ̀. Ìgbà
4: ẹni mo pè ìbọn mi ò mọ bá tó
6: ṣẹlẹ̀. Ah, mo pọ̀ mi já. Everybody ṣá lè rí bọ̀. Mo ní mo bílíìbù nínú Ọlọ́run bàbá wa lórí òkè
4: yìí.
6: Ọlọ́run bàbá wa lórí òkè
4: yìí.
6: Ọlọ́run bàbá wa lórí òkè
4: yìí.
6: Dádì, kí ni ẹ padà bọ̀ sí wa lọ́wọ́? Ó bọ̀ sí wa lọ́wọ́ sá.
7: Praise the Lord.
5: Ó bọ̀ sí lọ́wọ́.
4: Ohun tó bọ̀ sí lọ́wọ́ kò ní bọ̀ sí.
5: Epana.
4: Karuskapa. Ẹgílò bèbí lẹ́yìn yìí ni. Kí wá ni? Iyẹ̀pẹ̀ aftipa. Ní ogún tó bọ́ sí ń lọ́wọ́. Wá kúnlẹ̀ padà. Wá kúnlẹ̀ jẹun. Ìbá aftipa ló.
5: Wá kúnlẹ̀.
6: Ojú ogún tẹ̀sí wá wọ olóògbé tó dòdò
4: lọ́wọ́ ìdásí. Ah, olúwa ò ṣe. Torí pé ohun tó bọ́ sí wọn lọ́wọ́ ò ti dà padà pàbá gbà ọkọ̀. Kí ló dé ọjọ́ kọjọ́? Yes, please.
7: Praise the Lord.
4: Hallelujah.
7: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí torí mo ti ń pray fún.
4: Praise God. Láìkẹ́ máa tọ́kùn lórí òkè yìí.
7: So ó ní mo ti ń pray pé
0: Olorun jo n fe ra moto. So igba to wa di last week ti mo se n lo bayi mo wa ri side mirror kon bayi awon glass e o to wa force le mo wa mu pe mama sha gbe jo die die so nisi mo

ẹ mọ̀ wípé bí ò bá sí ṣu kò sí ń tá máa pè níyàn. Gbẹgbẹ gbagba gbẹgbẹ. Wọ́n ní bí ò bá sí ṣu kò sí ń tá máa pè níyàn. Bí ò bá sí àgbàdo kò sí ń tá máa pè lẹ́kọ̀ọ́. Ká ní òsọ́lọ́hun ni àti àtìlẹ́yìn àwọn lọ́gàálọ́gàá nílé iṣẹ́ rédíò yìí, irú ètò yìí ò ní sí.

Ebenezeri lálẹ́ òní kò ju wípé lórí ètò àdìtú lálẹ́ yìí ká fi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọlọ́run ọba òkè wípé ó dá wa sí inú ọdún 2026 yìí ńgbà adẹ́sẹ̀ wọnú ẹ̀ ó rí bákan ó ṣe bákan ọ̀pọ̀lọpọ̀ ńlájọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ wípé lásìkò yìí ẹ̀mí tí wọ́n ti ságun àfi yọ̀ wọ́n o àwa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá wa dásẹ̀ wọnú ọdún 2026 àṣe oṣù kínní ó lọ àṣe oṣù kejì ó lọ àṣe oṣù kẹta ó lọ oṣù kẹrin ó lọ oṣù karùn ó lọ oṣù kẹfà ó lọ kẹrẹkẹrẹ àwa tún dásẹ̀ wọnú oṣù keje àkàn dásẹ̀ wọnú ẹ̀ lásán àdásẹ̀ wọnú oṣù keje ọlọ́run ọba mi tún kó wa yọ oṣù keje ọ̀hún ló tún ku bí ijọ́ méjì bí ọjọ́ mẹ́ta ètò tá a wá ṣe tó gbẹ̀yìn èyí tá à ń ṣe lọ́wọ́ nínú oṣù keje yìí lórí ètò àdìtú ohun tá a fẹ́ ṣe ni wípé àwọn ohun tá a ti ṣe nínú gbogbo oṣù keje yìí láti bẹ̀rẹ̀ oṣù keje gbogbo ètò tá a ti ṣe ńlá wa ṣe àkójọpọ̀ gbogbo ẹ̀ lálẹ́ òní ẹ mọ̀ àwọn ẹlòmíì ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ wa wọ́n lè gbọ́ kan kí wọ́n má gbọ́ kejì àwọn ẹlòmíì wọ́n lè gbọ́ kejì kí wọ́n má gbọ́ kẹta àwọn ẹlòmíì sì nìyí á tẹ́ wọn lọ́rùn náà wípé gbogbo ohun tá a ti ṣe ó dá o káwọn ò tún àkójọpọ̀ ẹ̀ káwọn ò tún gbọ́ ohun tá a fẹ́ ṣe lálẹ́ yìí nìyí ńlá fi forin wọlé wípé Ebenezeri o níyì lolúwa ràn wá lọ́wọ́ dé fún oṣù keje bẹ́ẹ̀ la ṣe ṣe ètò ọ̀hún lálẹ́ òní ẹ wá ké sí wọn láké ẹ ké sí wọn lókò ẹ ké sí wọn lálára ẹ ké sí wọn lájẹrò wípé a tún ti dé a ti balẹ̀ kùdẹ̀ sí iléeṣẹ́ rédíò 32fm nílùú ìbàdàn gbogbo àwọn tá a bá ń lé akíyín o gbogbo àwọn tá a jọ iṣẹ́ papọ̀ akíyín o gbogbo àwọn lọ́gàálọ́gàá níkànnì yìí akíyín o a sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà nítorí ẹni tó ń jẹ sàrá ó ṣọ̀gá ẹni tó ń ha ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tó wà láyé tí ò lórúkọ tiẹ̀ Olúfẹ́mi Omilani lórúkọ tèmi bàbá mi ní Jealous Bond lẹ́lẹ́rẹ́ Àdùbí ojú pọn kókó má fọ́ ọkọ Láídé ojú pọn kókó dáná sunlé bàbá mi kẹ́ ní Àdùbí anímọ̀ bí èṣù owó òdúró ni mí alékèṣòro ẹmúkàlẹ̀ towó ẹmúkàlẹ̀ tọmọ ẹmúkàlẹ̀ tàlàáfíà àti tàìkú tí ṣe bálẹ̀ tọrọ kẹ́ ẹ máa jẹ̀gbádùn ètò bọ̀.

Ètò tá a ṣe tá a fi ṣíde oṣù yìí ó bọ́ sí ọjọ́ keje oṣù keje ọdún 2026. Ṣùgbọ́n ètò tá a ṣe lálẹ́ ọjọ́ náà òun la fi ṣe àkójọpọ̀ gbogbo ohun tá a ṣe nínú oṣù kẹfà ìyẹn June. Nígbà tó wá di ọjọ́ kẹrìnlá oṣù keje ìyẹn July 14, a wá sọ nípa ẹyẹ kan tí wọ́n ń pè ní tòlótòló, èyí táwọn olóyìnbó tí wọ́n ń pè ní turkey. Pàápàá nípa àríyànjiyàn èyí tó wà lórí ẹyẹ náà nípa orúkọ ẹ̀ àti orúkọ orílẹ̀-èdè kan tí a tún mọ̀ sí turkey. Ọjọ́ kẹrìnlá oṣù keje July 14 la ṣètò náà. Bí ètò ó ṣe lọ lálẹ́ ọjọ́ náà nìyí. Yorùbá ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe. Torí adébi ẹyìn mákọ àgbà òkú ọ̀lẹ ni. Ẹ ṣeun ṣe wọn kú tẹ́tí sí wa lálẹ́ òní. Ẹranko tá a fẹ́ sọ nípa ẹ̀ ẹ já sọ nípa àwọn ẹyẹ. Ẹyẹ orí ilẹ̀ kan la fẹ́ ṣe àtútúnu nípa ẹ̀ lálẹ́ yìí. Ẹyẹ orí ilẹ̀ tó tóbi gan. Ẹyẹ yìí kìí ṣe ẹyẹ ilẹ̀ Áfríkà. Wọ́n mú wá láti orílẹ̀-èdè míì wá sílẹ̀ Áfríkà ni. Ẹyẹ wo ni mò ń sọ nípa ẹ̀? Ẹyẹ tá a máa ń pè ní tòlótòló nílẹ̀ Yorùbá. Ẹyẹ tòlótòló èyí táwọn olóyìnbó tí wọ́n ń pè ní turkey. Tòlótòló turkey ńlá sọ nípa ẹ̀ lálẹ́ yìí. Àkọ́kọ́ ẹjẹ́ àkọ́kọ́ yànnà náà ẹ̀ wípé tòlótòló bó ṣe gbajúmọ̀ tó nílẹ̀ Áfríkà. Tòlótòló bó ṣe gbajúmọ̀ tó nílẹ̀ Nàìjíríà. Tòlótòló bó ṣe gbajúmọ̀ tó káàkiri ilẹ̀ Yorùbá kìí ṣe ẹyẹ ilẹ̀ yóò. Kódà orúkọ tí àwọn olóyìnbó tí wọ́n ń pe ẹyẹ yìí ìyẹn turkey. Ẹ ti máa wò wípé àbí bóyá orílẹ̀-èdè turkey ni wọ́n sì ti mú wá. Ó ti o tòlótòló kìí ṣe ẹyẹ ilẹ̀ turkey. Agbègbè tá a mọ̀ sí North America lónìí. Láti ibẹ̀ ni wọ́n ti kó wọn lọ sí gbogbo ibi tẹ́ ẹ bá ti rí lónìí káàkiri àgbáyé. Pàápàá jùlọ láwọn agbègbè bíi Mexico, agbègbè bíi Gúúsù Canada, àwọn agbègbè tó ṣáà jẹ́ àríwá ilẹ̀ Amẹ́ríkà ìyẹn North America ni orírun àwọn ẹyẹ tòlótòló. Tá a bá wá fẹ́ sọ nípa tòlótòló, àwọn eléyìí tó wà nínú igbó ńlá fẹ́ sọ nípa ẹ̀. Àwọn tòlótòló tí wọ́n wà nínú igbó, kò sì sí tòlótòló nínú igbó nílẹ̀ Áfríkà níbikíbi. Tẹ bá rí tòlótòló nílẹ̀ Áfríkà nílẹ̀ Yorùbá lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn tá à ń sìn nílé lẹ máa rí. Wọn kì í ṣe ẹyẹ inú igbó nílẹ̀ Áfríkà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá dé àwọn agbègbè àríwá Amẹ́ríkà, North America, àwọn ẹyẹ tòlótòló wọ́n wà nínú igbó níbẹ̀. Àwọn gan la fẹ́ sọ nípa ẹ̀. Wọ́n sì jọra wọn náà bákan náà wọ́n ṣe rí. Àbùdá díẹ̀ díẹ̀ ló yàtọ̀ lára wọn. Àwọn tòlótòló inú igbó tó wà ní agbègbè àríwá Amẹ́ríkà, àwọn gan ni bàbá ńlá àwọn tòlótòló èyí tí à ń sìn nínú ilé. Torí láti inú igbó ni wọ́n ti mú wọn wá sínú ilé tí wọ́n fi wá di ẹyẹ èyí tá à ń sìn. Bẹ́ ẹ bá rí eléyìí tó jẹ́ akọ, akọ tòlótòló tó bá ti dàgbà bí wọ́n bá wọ̀n, ó lè wọ̀n tó bí kílò 5-11 kg 5-11 kg. Àwọn akọ tí wọ́n bá ti tóbi ni o. Àwọn abo kìí tó bẹ́ẹ̀. Àwọn abo tòlótòló wọ́n máa ń kéré sí akọ. Ó ṣe jẹ́ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà náà àwọn àkùkọ adìyẹ wọ́n máa ń tóbi ju àwọn abo adìyẹ lọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe jẹ́ wípé àwọn akọ tòlótòló wọ́n máa ń tóbi ju àwọn abo wọn lọ. Tòlótòló àwọn tinúgbó ni wọ́n ń pè ní wild turkey. Àwọn tá à ń sìn nílé ni wọ́n ń pè ní domestic turkey. Bẹ́ẹ̀ bá wá rí orí àwọn ẹyẹ tòlótòló tó jẹ́ akọ, àwọn akọ ẹyẹ tòlótòló bẹ́ẹ̀ bá wo orí wọn, oríṣiríṣi àwọ̀ lẹ lè rí lórí wọn láti ọrùn wọn lọ sí orí wọn torí ọrùn tiwọn náà máa ń gùn díẹ̀. Bẹ́ẹ̀ bá wo orí wọn mọ́ ọrùn wọn, oríṣiríṣi àwọ̀ lẹ lè rí níbẹ̀ bíi àwọ̀ pupa. Ìgbà míì ẹ lè worí wọn kẹ́rí ó dàbí àwọ̀ funfun. Ìgbà míì bẹ́ẹ̀ bá wo orí wọn ó lè ní àwọ̀ míì bíi àwọ̀ búlù. Ṣùgbọ́n gbogbo ẹ̀ irú ipò tí wọ́n bá wà ló máa ṣàpèjúwe àwọ̀ tẹ máa rí lórí wọn. Wọ́n bá wà nú ewu tí wọ́n ń sá hílàhílo tàbí ẹ̀rù ń bà wọ́n tàbí wọ́n ń jáyà
ori won le pupa lasiko na bi nkan ba lo dede ti o si wahala ori won le wa ni funfun won gbogbo orun won lasiko ti won fe se yunkin yunkin ori won tun le yi pada won gbogbo orun won ko di bi awo blue awo te ba sari lori won won gbogbo orun won on lo nfin han iru ipo eyi ti awon eye na wa papa awon ako won si ba n pariwo gan awon tolo tolo won ma n ke gan won ma n pariwo ariwo won si ni yi lasiko ti won ba fe se yunkin yunkin ni ariwo won lo ma n poju awon ako ni won si ma n saba pariwo bi won ba n pariwo bayi lasiko yunkin yunkin pe eyan ba wa ni ona to jin die si won eyan o ni de sisile to ni to won o fi ma gbo gbogbo bi won se pariwo awon ako ni won ma n saba se eleyi lati pe abo pe o ya o yunkin yunkin ya o kini bolo keji bolo ya o ajosepo o bere awon eye tolo tolo be ba sakiyesi won e ri wipe olorun da won pelu oju eleyi to riran daada oju won riran gan ni o ki se kekere oju won o ma riran koda bo ba wa ni rubi rekete ni won ma wo n to wa lona jijin oju won ma riran daada oju won se riran to yi awon tolo tolo papa awon tinugbo ta mo si white turkey be na leti won lo ma n gboran daada awon eye yi won to bi die o won se wa to bi to yi yo ma ya awon eyan lenu wipe awon eye tolo tolo won le fo won le fo awon eye tolo tolo won ma n fo daada sugbon fifo won e le fi we awon eye oju orun tori eye ori ile ni tolo tolo lasiko te wu ba de ba won ti won nilo lati daabo bora won tabi lati gbara won kale ninu ewu o ba se wipe fifo lo le yo won ku nu ewu na won ma nfo o kan je wipe mo ko a ma lapejuwe bi won se le fo o yato won o le fo lo si ona jijin tabi to ti jinaju iwon ba na ni won le fo sugbon won ma nfo e ma foju di won bo ba doro fifo

0: ṣàìgbọ́.
1: Nìkan ni kẹrìnléláàádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32FM 94.9.
2: À ń fẹ̀rìn gba gbogbo àgbáyé.
3: Èmi Yetunde Aye Okunsola tí gbogbo èèyàn mọ̀ sí ìyàwó alálùbọ́sà 32FM afẹ́kẹ́ máa gbọ́ dáadáa. Ìkànnì tí ń dẹ́rìn-ín pọ̀ṣónú tẹ́ bá ti ń gbọ́ ìròyìn a máa dán.

0: dáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣe fàgẹ nínú ìyípòtò ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ iṣẹ́ ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Kò bá jẹ́ 24, 29 tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32 FM 949.
2: You hear that sound? Now the sound of millions putting wait for you inside the Guinness Open for more promo be that. Buy Guinness. Open now.

0: ṣùgbọ́n lílo hypo toilet cleaner tó bọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
1: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú hypo toilet cleaner.
2: Hypo.
3: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

lálẹ́ yìí. A máa ṣe lára ọ̀tọ̀ yàtọ̀ sí wípé màá kàn mú ìtàn èèyàn kan wá, màá sọ̀rọ̀ nípa èèyàn kan, nǹkan tó gbẹ́ni yẹn dẹ́wọ̀n. Kó tó di wípé mo débẹ̀, màá sọ̀rọ̀ nǹkan kan tó jẹ́ wípé ọ̀ràn ni. Nǹkan tí ò dá ni, tí ò yẹ kéèyàn máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀, ẹlòmíì dẹ̀ mọ̀, àmọ́ lọ́kàn ara tiẹ̀ ó wò pé ìgbà yẹn wá ń kọ́. Ẹ tún ká lẹ́lẹ́ẹ̀kan sí ẹ̀wọ̀n òjọ́lé ni nìkan ní 32FM 94.9. Ẹ lè máa bọ̀ lójú òpó Facebook 32FM 949 fẹ̀yìn ẹ. Níbẹ̀ lẹ ti máa láǹfààní láti máa wò mí gẹ́gẹ́ bí mo yẹn ń ṣètò yìí lálẹ́ tòní.

ẹ jẹ́ ká lọ inú nkankan wù lálẹ́ yìí ná ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa piracy. Nǹkan tí wọ́n pè ní piracy yìí kò ní orúkọ méjì tó ń jẹ́ tá a bá níbẹ̀ ká wù ú dáadáa ó lè òun ni wọ́n pè ní piracy àtẹni tó pirate nǹkan o àti ẹni tí ó rà lọ́wọ́ ẹni yẹn ó lè jọ làwọn méjèèjì ó lè gbé ó lè gbà á ni ẹlòmíà béèrè pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ piracy kẹ̀ ẹ́ gbọ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n wá ṣe é lálàyé gbogbo wa là ń wo eré sinimá àgbéléwò gbogbo wa là ń wo fíìmù à ń wo múvì lóríṣiríṣi àmọ́ ní ìsìn wọ́n ní ẹ àwọn kan jáde ó jáde sórí netflix àwọn kan jáde wọ́n ní sinimá ni wọ́n ti lọ ń wò ẹlòmíà wá ní èmi màá wá kówó mi màá kúrò nílé màá lọ wo màá lọ jókòó síbì kan màá lọ nímú wo fíìmù kí ló ṣe lẹ́mìí tí mi ò lè wo fíìmù ń bẹ̀ kò ní pẹ́ jáde a máa wò lórí fóònù wa ó máa jáde sórí àwọn wẹ́bsáìtì kan a máa lọ download ẹ̀ ń bẹ̀ fún àǹfààní ẹni tí ò bá mọ̀ kẹ́ ẹ lè mọ̀ lálẹ́ yìí nǹkan tẹ̀ ń ṣe yẹn tí mo sáré ṣàlàyé lérè fínsìn ìwà olè oníjìbìtì tí ò ládàpè rárá òun ni irúfẹ́ àwọn ọ̀wà yẹn òun ni kí wọ́n ṣe ayédèrú nǹkan lọ́pọ̀ ọgbà bóyá bíi sinimá àgbéléwò ó lè jẹ́ orin nígbà míì a máa jẹ́ ìwé ẹni tó gbé jáde ti gbé jáde lọ́nà tó jẹ́ pé òun á lè fi rí owó ṣèbówó náà fi ṣegin ní ìyí torí kan lè ba àròwó ni wọ́n dẹ̀ ṣe gbé jáde tá a bá ti gbé jáde o níbi tá a ti fẹ́ káwọn èèyàn lọ wò ó tí wọ́n bá ti wò ó ń bẹ̀ owó á wọlé sápò ó ti wá o ẹlòmíà ni èmi máa download ẹ ni kò sí nǹkan tó kàn mí kò ní pẹ́ jáde sí telegram má ní sùúrù gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ìwà olè àtẹni tó fi sí orí telegram yẹn àtẹni tó lọ bẹ̀ lọ download ẹ̀ olè jọlẹ̀ yín méjèèjì

ẹ káàbọ̀ padà lọ́dún 2025 lọ́dún tó lọ yìí àwọn agbófinró wọn gbé ọmọ ọkùnrin kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Emmanuel Analike lórílẹ̀-èdè Nàìjíríà yìí náà ni bí wọ́n ti fi òfin gbé o wọ́n dẹ̀ fi ojú arákùnrin yìí wọ́n fojú ẹ̀ ba ilé ẹjọ́ ìyẹn ní oṣù kẹta ọdún 2026 yìí

àwọn tí wọ́n dẹ̀ pé arákùnrin yìí tí wọ́n pè lẹ́jọ́ ní Nigerian Copyright Commission. Kí náà pè lẹ́jọ́ fún? Wípé ọmọkùnrin ní wẹ́bsáìtì kan tó gbajúgbadà dáadáa tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà la mọ̀. Tó yẹ pé táwọn tó ń ṣe sinimá tí wọ́n bá ti gbé sinimá wọn jáde òun á lọ ṣe àdàmọ̀ díẹ̀ á fi sí orí wẹ́bsáìtì ti èyí. Bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà la ṣe gbé. Láfi sórí ẹ̀rọ ayélujára fáwọn èèyàn láti máa rí wò níbẹ̀. Kódà tó lórin bá gbórin jáde a máa ṣerú ẹ̀ náà tó jẹ́ wípé ó máa gbé orin yìí a gbé sórí wẹ́bsáìtì èyí káwọn èèyàn lè download ẹ̀ ńbẹ̀ káwọn èèyàn lè rí gbọ́. Ní ọ̀nà yìí owó ò ní dé ọwọ́ àwọn èèyàn tí wọ́n gbé orin jáde. Owó ò ní dé ọwọ́ àwọn èèyàn tí wọ́n gbé sinimá àgbéléwò yìí kò ní dé ọwọ́ wọn. Bó ṣe wá ń ṣe fáwọn sinimá tí wọ́n ń ṣe nílẹ̀ yìí bẹ́ẹ̀ náà ló ń ṣe fáwọn eléyìí tí wọ́n ń gbé jáde lókè òkun.

ìyẹn lọ́jọ́ kejì oṣù kẹta lọ́dún 2025 ọjọ́ kejì oṣù kẹta. Wọ́n ní àwọn ọ̀wà yìí àwọn ẹ̀sùn táwọn kà sí lẹ́sẹ̀ yìí òun ló ṣe láti ọdún 2023. Wọ ọdún 2025. Àwọn tí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n ń gbé orin jáde àwọn tí wọ́n ń gbé sinimá jáde wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fi ẹjọ́ arákùnrin yìí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fi sùn wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fi lọ wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀ kí wọ́n lè bá a mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò tiẹ̀ mọ tá gangan lẹni tó wà nídìí ìwà ìbàjẹ́ yìí. Lẹ́yìn iṣẹ́ ìwádìí tí wọ́n rí pọ̀ gbẹ́ni Emmanuel yìí ni ó da ẹ lọ gbé wá ẹ gbé wá lápá ìyáká ẹ fojú ẹ balẹ̀ ẹjọ́ ẹ jẹ́ kóhun náà wá wí tẹnu ẹ. Àmọ́ ń gbà tí wọ́n kọ́kọ́ gbé ní ọdún 2025 yẹn wọ́n láǹfààní àti fi ojú ẹ balẹ̀ ẹjọ́ torí pé lásìkò gbà yẹn. Ilé ẹjọ́ wà ní ìsinmi ngbà náà tó fi wá fà tó fi jẹ́ wípé ọjọ́ kejì oṣù kẹta ọdún yìí òun ni wọ́n fi ojú ẹ̀ balé ẹjọ́.

onídàájọ́ Suleiman Liman ló ní tẹ rárá kùnrin yìí ẹ kọ́kọ́ lọ fi sọ́gbà ẹ̀wọ̀n ná títí tí ìgbẹ́jọ́ á fi máa sún sọ́wọ́ iwájú o kó tó di wípé a ti ẹ̀ máa wá gbọ́ ẹjọ́ pé bóyá a fẹ́ gboní dúró ẹ̀ rárá ẹni kó tiẹ̀ ọkọ́ máa lọ sẹ́wọ̀n ná ẹni ó wà ńbẹ̀ títí di àsìkò tá a fi máa gbọ́ ẹjọ́ onídùúrú ẹ̀ wọ́n dẹ̀ sún ìgbẹ́jọ́ náà síwájú lọ́jọ́ náà lọ́hùn-ún

ẹ̀ sùn tí wọ́n fi kàn án òun ni wípé àwọn sinimá àwọn orin àtàwọn iṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan tó jẹ́ pé ó ti ṣe àdàmọ̀ díẹ̀ tó dẹ̀ ti gbé síta ó jẹ́ 1458 òun nìkan tán ẹ̀yin lè máa wá bèrè pé aṣárákùnrin yìí máa ń rówó láti ibẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn tán ní wẹ́bsáìtì yìí náà ó lọ́nà táwọn náà ń gbà rí owó àmọ́ bẹ́ẹ̀ kọ́ là ń lọ lálẹ́ yìí ibi tá à ń lọ gangan ni wípé irú àwọn ọ̀wà yìí ó lè gbé èèyàn lọ gba ẹ̀wọ̀n o ẹ jẹ́ ajáwọ́ ńbẹ̀ tó bá jẹ́ pé yìí náà máa ń ṣerú ẹ̀

nígbà míì o lè nírú àwọn wẹ́bsáìtì yìí tẹ́ ti máa ń download nǹkan lóríṣiríṣi ó kàn máa ṣàìdédé di ọjọ́ kan ni lẹ́yìn náà débẹ̀ lẹ máa rí wípé kò ṣiṣẹ́ mọ́ kò lè ṣiṣẹ́ mọ́ torí wípé lásìkò ìgbà yẹn wọ́n ti lọ ṣe àfisùn bẹ́ẹ̀ nìkan wà tó ń jíṣẹ́ wá o tó ń fi léde ló máa ń fà á nígbà míì tó fi jẹ́ pé tẹ́ ẹ bá wo àwọn wẹ́bsáìtì yìí ẹ̀ ní rí mọ́ torí wípé wọ́n ti dá iṣẹ́ wọn dúró ni wọn ò lè ṣiṣẹ́ mọ́ bákan náà orí telegram ní ẹ lọ wò ń bẹ́ẹ̀ máa rí download ń bẹ́ẹ̀ irú àwọn ọ̀wà yẹn jẹ́ ká jáwọ́ o gba fíìmù sórí fóònù ẹ o wá ń fi sẹ́ńdà sẹ́ǹdì ẹ̀sẹ̀ lómi àbíwọ̀ tẹ́ iphone ló ti ẹ̀ ń lò ní jẹ́nsáré yẹ drop ẹ̀ sí ẹ gbogbo orú àwọn nǹkan báyìí àwọn nǹkan tó lè gbé èèyàn tẹ̀wọ̀n ni o fún àǹfààní ẹni tí ò bá mọ̀ lálẹ́ yìí ẹ jẹ́ kí eléyìí máa jẹ́ ìṣítí fún wa lórí ètò ẹ̀wọ̀n ọjọ́ lálẹ́ tòní 07055949 07055-9499 nọ́mbà yẹn ló wọnú òkúlufẹ́ ní bá níbèrè abẹ́ láwílé 08097949 08097949 tàbí kẹ́pẹ́ 09062000949 09062000949

water. Hello. Hello. Torí ẹ̀ náà la ṣe ń sọ. Ṣé ẹ rí táwọn tó ń ṣe tí wọ́n ń ṣe tán bá ń ṣe? Àwọn èèyàn tí wọ́n ń wo yẹn táwọn ò wo bẹ̀. Tẹ́ ń gba ọ̀nà tó tọ́ láti lọ máa wo àwọn sinimá yìí, tẹ́ ń gba ọ̀nà tó tọ́ láti máa

0: ìdí àdù bí agbẹ́fagorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ onísulọ nìyàn kí èèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí ọjà tẹ́gbẹ́ rẹ ń tàn ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wọn máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúwa olè ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ń bẹ̀ tàbí ká ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúwa olè ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Ọ̀jẹ̀ ti kúrò ní tànà, egun ti dòwó 32FM 94.9 Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.

ẹjọ́ tá a sọ̀rọ̀ nípa àwọn tó ń fìka ròdì tó ń ṣe kíni tó yẹ pé wọn kì í gé kan náà wọn kó tó di pé wọn lo ìka àwọn kan náà dẹ̀ wà tó ṣe pé wọn máa ń fa wọn la ó pé tó máa ti fa wọn gbé tán wọn fa wọn gbé wọn fa wọn gbé wọn fa wọn gbé torí pé àwọn ẹlòmíín wa àwọn obìnrin kan wà tó ṣe pé tó bá ti tọ̀ ó bad ọlọ́run mo kàn ní kí mo mọ̀ sọ lálẹ́ ni nǹkan burúkú ni àwọn obìnrin kan wà tó ṣe pé tó bá ti tọ̀ wọn mọ́ bọ́ ṣe ń lo omi láti fi tàǹbà personal hygiene ni wọ́n pè personal hygiene ni ẹ jọ kì í ṣe wípé káwa máa jẹ́ kí ìdọ̀tí kó máa kówọ̀ wá lójú ara ẹ ti tọ̀ ẹ mọ́mi ẹ fi ṣan abẹ́ obìnrin tí ò bá kí ń tàǹbà déédéé ojú abẹ́ a máa rùn kò yẹ yín a máa rùn so tí ò bá ṣe bẹ́ẹ̀ yẹn tẹ́ nígbà tẹ́ ẹ bá mú kí lorúkọ ẹ tẹ́ ẹ bá fi ẹ bá fomi tàǹbà nígbà tẹ́ ẹ bá tọ̀ tán ẹlòmíì tọ́ pàjáwìrì máa mẹ́lòmíì ó máa lọ tọ̀ bóyá ilẹ̀ ilẹ̀ ló bọ̀ ẹ dẹ̀ tún máa bẹ̀rẹ̀ tán ẹlòmíì máa lọ sínú toilet ẹ máa tọ̀ ẹ máa jókòó sí wc ibi tẹ́ ẹ mọ̀ yí pé gbogbo public ló ń lò ó ẹ dẹ̀ ní tàǹbà ẹlòmíì àwa máa pariwo ẹ àwọn ní kí lorúkọ àwọn ní std ṣeré std kìí ṣe infection ṣeré std tún yàtọ̀ sí another normal infection poríṣiríṣi àwọn infection ojú ara téèyàn ń kó látara àìlákíyèsí àìlákàkún ó wà dáadáa ara ẹ̀ ní pé kẹ máa tọ̀ kẹ máa fomi tàǹbà kọ́dà ẹ̀yin tẹ́ta àtẹ̀gbọ́ àwọn tuntun jẹ́ mùsùlùmí dáadáa tọ́nba ti tọ̀ tọ́nba ẹ̀ wọ́n abomi tàǹbà àwọn mùsùlùmí wà tó ṣe pé tọ́nba tọ̀ tán wọ́n èyí fomi tàǹbà dáadáa kọ́dà rárá ó dáná ṣé mùsùlùmí nìkan ló yẹ kó máa tọ̀ lóbìnrin kó máa fomi tàǹbà àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí obìnrin alálùbáríkà ó gbọ́dọ̀ tọ̀ kó o má bomi tàǹbà máa tún lé iṣẹ́ yẹn máa tún ṣe ara nǹkan tọ́lọ́run ọ̀dín ni ẹ fún láyé yìí ni ọlọ́run ti fún ẹ maintain ni ẹ fún ọkọ ẹ dáadáa àwọn ọkùnrin kan wà tó ṣe pé wọ́n láìkí kí bẹ́ẹ̀ wà hìẹ́ rí kó nírun lára dáadáa ẹlòmíì máa wò ó yí pé fine babe mi fẹ́ kó nírun azin bó bá tẹ̀ máa nírun ẹ̀yin tẹ̀ dẹ̀ mọ̀ yí pé ṣákìtì bọ̀bọ̀ lẹ gbé síbẹ̀ ẹ try láti máa amen díẹ̀ ẹ jọ ń torí ọlọ́run ó ti yé yín ìjẹ́ john bilan sọ̀rọ̀ wípé kán yé fìkà ròdì yín mọ́ wípé kó má bàa máa kó infection wọnú abẹ́ ẹ̀yin náà try láti tún lè ṣe ṣe kó má bàa kó infection run dádì ó ti yé yín ẹ jọ ń torí ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé àwọn tá a bá sọ̀rọ̀ gbogbo ọkùnrin tá a bá sọ̀rọ̀ níjẹ̀jọ́ dádì kan ti ẹ̀ pé níjẹ̀jọ́ wọ́n ní ẹ wo mo ṣẹ̀ṣẹ̀ gé kan náà mi tán lónìí ni irú nǹkan tá a fẹ́ nìyẹn ẹ try ẹ má máa dá èkan náà sí mọ́ ẹ ti ẹ̀ wo wípé ó lè hot ẹni tí ẹ imagine kéèyàn dá èkan náà sí kógùn kéèyàn wá ó ti yé yín ẹ dẹ̀ wọ́n máa ṣe kí ni ẹ máa ti bọ̀ bí ẹni pé ẹ fẹ́ parachute ó ti yé yín ẹ ti mọ́ tẹ máa ń lò gbogbo kinní iná a fi ń yọ̀ sọ́lọ́run lọ́rùn ni nítorí pé ọlọ́run ló fún wa in as much tá a bá ti ní energy yẹn tọ́lọ́run fún wa ní okun àtagbára tókun àtagbára yẹn bá ti wà ó di dandan ó gbọ́dọ̀ ṣe kinní level yẹn gbọ́dọ̀ pure ó ti yé yín so as obìnrin táwa náà jẹ́ ká máa túnbẹ̀ yẹn ṣe ká palẹ̀ mọ́ tó o bá palẹ̀ mọ́ gẹ́gẹ́ bí obìnrin ohun gangan ló máa mú kí ọkùnrin wù ẹ́ wípé wow kìí ṣe pé kán débẹ̀ kó bùtì kan sá lọ ọkùnrin ó họ adéwà fún àwọn sisi kan tó ṣe wípé ẹ túnra ṣe torí ẹ ní òjẹ́ tètè rọ́kọ fẹ́ ẹ yẹra yín wò fúnra yín pé kí ló dé tọkùnrin ò dúró pàápàá jùlọ báwo la ṣe ń tọ́jú ara wa nígbà táwa obìnrin ta bá ṣe period tán ta parí menstruation àwọn nǹkan míì wà tó ṣe pé a máa ń ṣe tó yẹ ká máa ṣe ébà dàgbà àwọn nǹkan tó yẹ ká máa ṣe nígbà tá a bá parí period ó ti yé yín a
awon herbs to ye ke ma re ba try lati lo clove e gba kona furu e o ti ye yin aidan e mix e e fi kini e boil e ke mu a flush gbogbo idoti inu a flush e kuro oju ara smell nice mo ti ko wa ni se clove yen pe ke ma fi se clove gbaradi fun sex e ba fe sise yen daada gege bi obirin e wa clove to da clove e powder e lo ko ti di powder e ba mi mu miliki o miliki boya lo pe bi kan ni e sa wa miliki to da olomi to wa okay e mu e mix e mo ke wa ba mi wa tena to tutu ke wa ba mi ginpo o ti ye yin e ba mi wa malt to da ke ba mi ke mu ke mix e meteta ke mix e ahead ise to lagbara ni iwo obirin to ba de feel like pe boya po oju ara e tun se kini o tun de mu fun yin ni remedy yen na se ti gbagbe ni emi ohun fe ki le yin daru tori mi fe problem pelu yin awon nkan te fi ma good lori bed mu so fun yin so you must always be good ah e gbodo ma do ya ti e ma do nonsense oko yin lara e gbon kan yin bi o se hun e se basa basa e je ko mo wi pe hun pe o wa lara se ki se wi pe tani kan ti lo ma ba yin gbo oko yin gboku gbo e wa wa nu le e wa dara nu tori kini on top waiting ani o se bo se hun e pe lo ko e o ki salejo si e se bo se hun e gbo ni gboku gbo joko le lori agbara wo lo ni o mo joko loko e lori ko ma ba ni sex wa ma ni ko ma sun li eni gbogbo ba at least ti wo na ti e try lati gbe body le kokan gbe body ko ni strength ki se ti wa ma say ke o yes as in there se ke dide e stop we ka ma rin lolohun wi e stop we ani darun ani damu e jo strength wo energy wo ni bo le fi si energy wo le fi se le fi n ta yi pe e go te kan to se ko dide olohun mo ni yo kini lara yin hey laisha isan olohun oni je ka isan de wa mole mo re ni tara re o ya gan to se yi pe to ba ti ni sex bayi ara re o mo le ti pon ti pon ni ko olohun ma mu wa

ẹjọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook tí mo bá darúkọ yín ẹjọ́ ẹ bá mi kọ nọ́mbà yín síbẹ̀ so that máa lè fi pè yín pé kẹ́ wá gba tíkẹ́ẹ̀tì yín ẹ̀yin tẹ́ ti ṣí ẹ̀ tí mo rí ẹ bá mi kọ orúkọ yín síbẹ̀ ẹ bá mi kọ nọ́mbà yín síbẹ̀ MD please write your number there Akande Mohammed MD ẹ bá mi kọ nọ́mbà yín Daddy Mr. Adeleye Taurid Akọ̀wé JP ẹ bá mi kọ nọ́mbà yín okay ẹ̀yin àti àwo yín lẹ fẹ́ wá noted sir ẹ bá mi kọ nọ́mbà yín sir

0: Hello, Ekale.
1: Hello, Ekale.
0: Ekale, sir.
1: Good.
0: Yes, sir.
1: Ẹ̀yin náà mo gbádùn tó yàn.
0: Ẹ ṣe gan ni, sir.
1: Ẹ rí nípa àwọn obìnrin tí ẹ ń sọ.
0: Yes, sir.
1: Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà tí ò ní mọ́tótó. Ṣóyẹ́.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ó ní bí a ṣe lè dá wọn mọ̀. Àyàfi tí èèyàn bá súnmọ́ wọn lókùn. Ó ní ilé ẹ̀sọ́ yìí. Ó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi náà wọn. Bí a bá rẹ̀ ń sọ fún wọn pé tí má fẹ́ bóbìnrin mi ṣe pàpọ̀ báyìí, mo máa rẹ̀ sọ fún pé a lọ fúnra mú ni. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ wò mí yìí, mo kórìíra o. Mo kórìíra obìnrin tó bá jẹ́ pé tí ò bá ní mọ́tótó. Ṣùgbọ́n tí ó bá rẹ̀ tìjú pé báyà èèyàn súnmọ́ wọn bẹ́ẹ̀ yẹn, ọ̀pọ̀ nìkan tí ó mọ sọ fún yàn pé àtúnṣe ìṣekúṣe níta dájú.

0: Jẹ́ sọ́lù àwa. Mo gbàdúrà.
1: I pray.
0: Gbogbo ilẹ̀kùn.
1: Every door.
0: Tí wọ́n ti fàyẹ̀ tì.
1: That we shall rest.
0: Kò máa ṣí. Kò máa ṣí. Ilẹ̀kùn iṣẹ́.
1: Door of your work.
0: Kò máa ṣí. Ètò ìsúná.
1: Your finances.
0: Kò máa ṣí. Ọmọ bíbí.
1: Your children.
0: Ilẹ̀kùn ṣí. Mọ́tò rírà.
1: Your cars.
0: Ilẹ̀kùn ṣí. Ilẹ̀kùn ìlú òyìnbó.
1: Down to abroad.
0: Ma ṣí. Ìwé ìgbélú.
1: Down to Brazil.
0: Lamẹ́ríkà ni Lọ́ndọ̀n ni Canada ni Rò. Ilẹ̀kùn ma ṣí. Ẹ gbàwé ìgbélú. Ẹyin tó ń sunkún lórí ọmọ. Ẹ jẹun ọmọ. Ẹ ò ní sunkún
1: mọ.
0: Indanemọ jẹ. Ẹ kígbẹ́ bi tẹ. Adó eléyìí.
1: Jesus baff.
0: Ẹ ń bá rí gbà.
1: If you have to pray.
0: Yóò rí èsì
1: lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Àwọn aláàánú tó kún ti lé lára mi.
1: Bẹ̀rẹ̀ bá tó dà bá tó chase away from me.
0: Wà á ní májẹ̀mú máa lé wọn.
1: Máa mú ọ bọ̀. Bring them back.
0: Máa mú ọ bọ̀.
1: Bring them back.
0: Ẹyin ogun ọrùn.
1: Hold the Bible.
0: Àwọn olóore.
1: All my benefactors.
0: Tí ogun ti lé lára
1: mi. Bá tó chase away.
0: Ẹ darí wọn wá.
1: Bring them back.
0: Ẹ darí wọn wá.
1: Bring them back.
0: Gbogbo aláàánú mi.
1: All my helpers.
0: Sán fogun lé lọ.
1: Bá tó chase away with them.
0: Ẹ máa darí wọn bọ̀.
1: Bring them back.
0: Ẹ darí wọn bọ̀.
1: Bring them back.
0: Oyo oyo oyo. Gbogbo olóore
1: aláàánú
0: tí wọ́n ti fi ayé lé lọ. Ẹ máa darí wọn bọ̀. Ẹ máa kú wọn bọ̀. Ẹ máa kú wọn bọ̀. Ẹ máa kú wọn bọ̀. Ẹ máa dá wọn padà wá. Ẹ dá wọn padà wá. Ẹ dá wọn padà wá. Ẹ dá wọn padà wá. Ẹ dá wọn padà wá. Ẹyin olóore ẹ máa bọ̀. Ẹyin aláàánú ẹ máa bọ̀. Olúwa wa, àwọn olóore tó tó. Aláàánú tó tó. Kí wọ́n jíṣẹ́ fún ọ. O kú ònú ìdádúró. O kú ònínú ìdádúró. Ayé rẹ sáré. Ọ̀rọ̀ rẹ dayọ̀.
1: Gbogbo
0: ẹ tẹ́wàá social media. Ẹ ṣíà fídíò
1: yìí. Share this video.
0: Seven times.
1: Ẹ̀mẹ́jẹ ni o.
0: Àdúrà méje.
1: Those seven prayers.
0: O gba ko ṣíà lẹ́ẹ̀mẹje.
1: Share them seven times.
0: Èèyàn méje gbúdọ̀ rí láti
1: pa ẹ. Seven people must get it through you.
0: Ẹ wá gbàdúrà.
1: Then you pray.
0: Ní dandan.
1: Compassionate.
0: Ayé mi dìde.
1: My life arise.
0: My God.
1: My life arise.
0: Ní dandan.
1: Compassionate.
0: Bó ṣe wulẹ̀ kó gúnlẹ̀ tó.
1: No matter how tough it is.
0: Ayé mi dìde.
1: My life arise.
0: Wà á ní Joseph padà dìde.
1: Joseph later arose.
0: Màá dìde.
1: I will rise.
0: Nasaru jí dìde.
1: Jesus arose.
0: Ayé mi dìde.
1: My life will rise.
0: Ayé mi dìde.
1: My life will rise.
0: Iṣẹ́ mi dìde.
1: My work arise.
0: Ìpè mi dìde.
1: My calling arise.
0: Ṣẹ̀dá mi dìde.
1: My destiny arise. Wà á
0: gbé ara ẹ.
1: New job.
0: Ayé àwọn ọmọ mi.
1: My children
0: rise. Dìde lónìí o.
1: Arise today. Gbogbo My life
0: arise,
1: my
0: life
1: arise,
0: my
1: work.
0: Ìpín rẹ di
1: ọ̀ṣọ́lifẹ̀.
0: Ìdáná ẹ̀mọ̀ bi. Má gbàgbé o.
1: Don't forget.
0: Last 3 days of the month.
1: Ọjọ́ mẹ́ta tó kẹ́lí oṣù.
0: 29/31. Má wà lórí òkè.
1: We are going to be at the market.
0: Ní oṣù yìí báyìí.
1: This very month.
0: Wọ́n yẹn ti dé.
1: People have been coming.
0: Make sure kò jọ
1: yìí. Make sure you join them.
0: Ọ̀dọ̀ ó dìde. Ó rà ànú gbà. Ìdáná ẹ̀mọ̀ bi. Gbogbo ẹ̀yà ló ti gbọ́.
1: Everyone has heard.
0: Wípé ní èní lálẹ́
1: yìí. Today this very night.
0: Mo máa wọ ìjẹ̀bú òde.
1: Yes, so I'll be the ìjẹ̀bú òde.
0: Mo máa ṣèpàdé ní ìjẹ̀bú òde
1: lálẹ́. I'll be having program at ìjẹ̀bú òde tonight.
0: Kí gbogbo wa tó máa lórí òkè
1: lọ́la. Before we all move to Mountain tomorrow.
0: Àwọn tó bá ń lórí òkè
1: tán ti kú bí i. Those going to Mountain.
0: Ní Ìbàdàn.
1: Ní Ìbàdàn.
0: Ẹ máa ní sọ́mbẹ́.
1: You can go ahead.
0: But tó bá wà ìjẹ̀bú òde.
1: But if they are still
0: ìjẹ̀bú òde. Ìjẹ̀bú musin.
1: Ìjẹ̀bú musin.
0: Àgọ́ àwòyè.
1: Àgọ́ àwòyè.
0: Gbogbo ẹ̀ lọ ṣàgámù.
1: Àdá kò ṣàgámù.
0: Ní a.